0: from Lagos, this is Jordan.
1: This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Lọ́jọ́ ọjọ́ kẹta nínú oṣù Sẹ̀tẹ́mbà, ire tó ṣòro gbàgbọ́ ìwà àtọmọ rẹ̀ ó yá gbà. Ó tún ti dé o. Ángẹ́lì tá a ní kó sílẹ̀kùn oṣù tuntun fún wa tún ti ṣí o. Ilé ọba mi tó ni dédé, ọba mi tó ni gbogbo àsìkò. Kábíyèsí ni ọba mi tó lọ kárin kẹsẹ̀. Ọba mi ẹlẹ́gbàgbẹ́jẹ́ ohun ẹlẹ́gbàgbẹ́jẹ́ ọ̀rọ̀. Gbogbo ẹni tí ọlọ́run rẹ̀ bẹ láyé káwọ́ yín méjì sókè kẹ́kọ̀ọ́ pariwo ogo. Bàbá alábìyamọ yín wọlé wẹrẹ ò pásọ fọ́kẹ́yẹ mánà ni mò ń jẹ́. Ọmọ rẹ ò ní fòṣẹ́lẹ̀ lójijì. Ó ṣe jẹ́ wípé ẹni tó súnmọ́ ni tó mọ ni délédélé gan ni tún ṣe ni. Tadika gbẹ́kẹ̀lé kadika farati gan. Ogún ọmọ ìyá ni a máa já ni. Oh my God. Ẹni agbójúlé ẹni afọkàntán tún fogún já ni. Ogún ọmọ ìyá ni ní káfò ká nìṣó. Ogún ilé bàbá ẹni ìyá ò tí ẹ ṣe máa sọ. Ogún ọ̀rẹ́ aláfọkàntán kí ni délédélé gan ìyẹn gan ọ̀ràn. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá láti fọkàntán tó túnjọ́ ló tún padà fogún já ni. Ṣó gbàgbé wípé ọmọ bàbá Joseph ló ran lọ sí ẹ̀wọ̀n. Ọmọ ìyá Ebeli ló ran lọ sí ọ̀run àpàpàdodo. Ọmọ ìyá Isọ̀ ló padà gbógun ìbí rẹ̀. Rúbẹ́nì Àkọ́bí tá a wò gẹ́gẹ́ bí olórí lọ́jọ́ ọjọ́ sí ló tún bá ìyàwó bàbá rẹ̀ ní àjọṣepọ̀. Ọjọ́ lọ́jọ́ tí èèmọ̀ wọ̀ lú Júdásì tó ń bá Jésù jẹun tó tún lọ ń tà fún àwọn àlùfáà. Yé gbẹ́kẹ̀lé èèyàn yé gbára léèyàn olùfẹ́. Ó ṣòro gbàgbọ́ wípé Dẹ̀lélà ló mú páswọ́ọ̀dù Samson lẹ̀ lórúkọ Jésù ayé òní ba tiẹ̀ jẹ́. Ẹni tó fọkàn tẹ́ yìí lórúkọ Jésù kò ní jìn ẹlẹ́sẹ̀. Olólùfẹ́ Ádámù ló fún ní àpùjẹ lórúkọ Jésù wọn nígbà bí oúnjẹ mú ọ. Ọmọ bàbá Joseph ló dìrì kì í ṣí sí lórúkọ Jésù wọn ní dìrì kì í ṣí sí wà tọmọ rẹ. Ẹ̀mí ṣiṣẹ́ ló bàlẹ́ Rúbẹ́nì lórúkọ Jésù kò ní bàlẹ́ wà tọmọ rẹ. Mo kéde ẹ̀mí kìí sára kó bàlẹ́ o ní kó sáwọ́ o ní rora rẹ fáyé. Ó yẹ gbẹ̀túra lọ́wọ́ ogun Promise and Faith. Gbẹ̀túra lọ́wọ́ ogun Àmúbọ́. Gbẹ̀túra lọ́wọ́ ogun Àṣẹ̀tì. Gbẹ̀túra lọ́wọ́ Kòtókòká. Gbẹ̀túra kúrò lọ́wọ́ Gbèsè Ojoojúmọ́. Gbẹ̀túra kúrò lọ́wọ́ Kókùnrin Máa Gbé Ọjùlẹ̀. Gbẹ̀túra lọ́wọ́ Kòpáàsì Kòfẹ́ẹ̀lì. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Àdágbé Ẹ̀dásọ. Gbẹ̀túra kúrò lọ́wọ́ Iṣẹ́ Láàrin Àrówọ́. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Abáráyé Fọwọ́ Tì. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Ìfàsẹ́yìn Ràn. Lọ́mìnira kúrò lọ́wọ́ ogun Ìdádúró. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Ẹ̀sìn. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Amúnipòyì Lójú Kan. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Àlákálà Ojoojúmọ́ Yìí. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Tí Ò Jẹ́ Kó Róúnjẹ Ọmọ Jẹ. Gbẹ̀túra kúrò lọ́wọ́ ogun Ìjàkáríwọ̀ Ojoojúmọ́ Yìí. Ó jẹ́ gbẹ̀túra. Olúwa tó o bá ṣe kò sẹ́ni tó lè ṣe ó yá gbà kó so. Ìtura ní àgbogbo yẹ kó wọnú ilé rẹ̀. Ẹran máa tu ọ́ tọmọtọmọ. Àlàáfíà kọtúkọ wọnú ilé rẹ̀. Ànúbẹ̀ṣẹ́ rẹ wò. Ọbẹ̀ bí yín wò. Ọbẹ̀ ìdílé yín wò. Ohun tó tiraka tó lẹ́sẹ̀ ó yẹ àánú yanjú ẹ̀ lẹ́ni o. Ọlọ́run ò ní dáwọ́ dúró lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀. Ọlọ́run ò ní dá dábù kátà rẹ o. Ọlọ́run ò ní jẹ́ ká yóò padà ṣe sí ọ̀sí olórí ọmọ o. Ọlọ́run ò ní gbà ká yóò fọ ọmọ rẹ̀ ṣe mí dín o. Pẹ́kẹ́lẹ́ pẹ́kẹ̀lẹ́ ọmọ rẹ̀ ò ní san gbèsè ràn. Ìfọ̀ ò ní fọ ọmọ rẹ̀ lọ́pọ̀ yà. Ọlọ́gbọ́n àtọlọ́yẹ ọmọ yẹn kò ní padà gbòfo. Lónìí ẹnu omi jẹ́ ìrẹnu. Màmá ò sọkún mọ́. Ó dààmú mọ́ lórí ọmọ. Ẹ̀dùn ọkàn rẹ̀ Olúwa yóò dá sí lẹ́ni o. Olúwa yóò ṣòwò sẹ́kẹ́ǹtì wọ àtọmọ rẹ o. Ọmọ rẹ ò ní ṣàṣe dànù. Ó ní ṣàṣe dànù lórí ọmọ. Lórí iṣẹ́ rẹ ò ní ṣàṣe dànù. Lórí ìgbésí ayé rẹ ò ní ṣàṣe dànù. Lórí ìrìnàjò sí ìlú òyìnbó yẹ ò ní ṣàṣe dànù. Gbogbo ohun tó fojú ọwọ́ kójọ ò ní fẹ̀yẹ ọwọ́ dànù. Gbogbo làálàá tó ń ṣe lẹ́ni ẹlẹ́ni ò ní jèrè rẹ̀. Ìgbìyànjú rẹ lórí ọmọ.

0: tulese silo ma gbo lori omo re e to re lowo omode atagbalagba o ya gba o lo ajo dide fun igbe dide re iran lowo jo si owerewere o ni ri wo si loju yi o ma wa ni lo ala loju yi o ni do ni kan tori aini o omo re o ni ko sawo wa rowo tomo ba sa wo nti o da o da omo re o ni toro je loju yi olu ajo gbo nigba to ba pe e ko gbigbona ko ni ju olowo ba se gboju wa so ìrànlọ́wọ́ yóò tọwọ́ olúwa wa ẹni tó dárun ohun àtayé kò ní jẹ́ kí ẹsẹ̀ rẹ kó yẹ lóṣù yìí oṣù yìí gangan wà náà náà tá yóò wọlé o bó ṣe ń jáde kó o máa jáde láyọ̀ kó o bọ̀ láyọ̀ o ò nífẹ̀ẹ́ tó rẹ dùn ọ́ lóṣù yìí o ìgbẹ́ yìí gbẹ́ tó rẹ jáde níbikíbi kó wà kò sẹ́jọ́ wẹ́wẹ́ lóṣù owó rẹ máa wọlé o ẹni dárun mọ́jú láti dá ọlọ́run yóò ṣiṣẹ́ lóṣù yìí o ọlọ́run ilẹ̀ mi máa yóò ṣílẹ̀kùn àlùyọ fún tọmọtọmọ ọlọ́run máa bítífà ilé yín o orí ọ̀fẹ́ ọlọ́run kó máa bá ẹ lọ lóṣù yìí ò ní ṣoore dára oríire ò ní já ń pé owó ìlẹ́yìn ẹ o ìbẹ̀bẹ̀ ní borí ìlú ìwọ àtọ́rí rẹ lọ borí o èrè lọ́lọ́jà ń jẹ wàá jèrè tọmọtọmọ o ní faragbaru ẹ o ní kó sọ́wọ́ ọ̀tá tọmọtọmọ o olódùmọ̀rẹ̀ yóò gbẹ́sẹ̀ lé ẹni tó dójú lé o o ní fọjọ́ ọlọ́jọ́ lọ tọmọtọmọ oṣù yìí ò ní mẹ́kún dání ẹlẹ́dàá tiẹ̀ náà máa ra lẹ́yìn ẹlẹ́dàá yín máa kọ́lé yẹn o ẹlẹ́dàá yín máa ra mọ́tò yẹn o orí yín ò ní sunú agbára ẹ̀jẹ̀ àyíká ọmọ rẹ kò ní gba ibi orí ọmọ rẹ ò ní pàdé ohun tí ó bá láyé jẹ ibi tó bá kọjú sí ire ni àìsàn bàbàrà kò ní mú ọ lọ tọmọtọmọ o aláìsàn yẹn wàá ta tù oṣù ká alábọ́rù wọn ní mú lé ọ lórí ewúkéwu kò ní wúwá tọmọtọmọ o yóò yẹ ọ tọmọtọmọ kò ní yẹ lẹ o owó kò ní fi ọ ṣọta o ní ṣọọti ọmọ o ọmọ yóò ní dín ọmọ rẹ máa jòkó pẹ̀lú ọmọ aládé a yóò ní fọmọ láwọn lójú ò màmá jésù olúwa wa ẹ̀rí kan wà tó máa ń ṣe mí bíi pé kí n máa tún gbọ́ yáwó wo bóyá ó máa rí bẹ́ẹ̀ lọ́kàn tiẹ̀ náà bó ń bọ̀.
1: Ọmọ mi nkankan ò ṣe rárá kò sí ẹnìtì tó ṣe kò gbóná ó sùn mo wá ń sọ pé my baby I feel wake up kò dáhùn gbà tí mo wọlé lọ bá ó wá dúró pa sórí bẹẹdì kò wá bọ́lẹ̀ wá bá mú ní à yóò aná wíwí náà ó yá calm down come on meet me kò dáhùn bí mo ṣe lọ sórí bẹẹdì tí mo lọ gbé báyìí ẹsẹ̀kẹsẹ̀ bọ̀ tẹ́ ẹ ṣe lọ nìyẹn kò mí mọ́
2: ó
1: kú pátápátá ni dáàdì mo fi ọlọ́run tí mò ń sin mo fi ṣe
3: bẹ́ẹ̀ mi
1: kò mí mọ́ pátápátá mo lè bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn ẹ jẹ́ jésù ọlọ́run pé babalábíyamọ́ o bá mi jí ọmọ yìí mi ò lọ́lọ́run mìíràn má jẹ́ káyé fọmọ gbàdá mẹ́wàá lọ́wọ́ mi mò ń san orí àdúrà mi gbà mò ń sàn dá mẹ́wàá ọlọ́run ṣàánú fún mi gbogbo èèyàn ló sì mọ̀ pé ìyá aládùúrà ni mí tọ́mú ṣáà ń pariwo ẹ bá mi gbómi àdúrà wá àtòróró ọgbẹ̀ wá da odindi kan lé lórí ó tó 30 minutes even ó ju 30 minutes ọlọ́run bẹ́ẹ̀ ni.

0: èèyàn ló sì máa ń pé ìyá aládùúrà ni mí tó mo ṣáà ń pariwo ẹ bá mi gbómi àdúrà wá àtòróró ọgbẹ wa da odindi kan lé lórí ó tó 30 mi even ojú 30 minutes ọlọrun ṣá bẹẹni.
1: Alẹ́pàá sísìn pẹ̀lú àwọn ẹ̀rí tí mò ń gbọ́ yìí o, àwọn ẹ̀rí tí mò ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ti lágbára jù. Ó dàbí áńgẹ́lì tí wọ́n yàn tí ìpè yìí, wọ́n tún ti pọ̀ sí ní òde ọ̀run. Màmá àsìkò rẹ̀ tó yẹ kí wọn náà rí ire jágbà.
2: Ó
1: wà nílẹ̀ ó sì tó fún gbogbo ènìyàn. Ìkayọ̀kan ni màá kọ̀rọ̀ fún September 16 yẹn.
2: This is Jordan

0: Hey. Àwọn ọmọ rẹ̀ kò sí iye tó lè fi ránṣẹ́ ìbájú. Kẹ̀tẹ́ náírà iṣẹ́ Ọlọ́run ló fowó rẹ̀ gbé lárugẹ. Bó ṣe ṣe ń ṣe Ọlọ́run yóò bùkún ọ. Ọba mi tó jókòó sí ọ̀run.
1: Awesome dog. Every
0: day. Mo ti mọ bó ṣe máa ń sán fún gbogbo èèyàn yóò padà sọ lẹ́sìn eré yìí. Kí tó máa lo ẹ̀yìn ara ilé má gbàgbé wọn à ń lo ẹfọ̀ báyìí báyìí o. Omi orókè tí gbogbo èèyàn bá ti fọ orí rẹ̀ mò ń gbé bọ̀. Ìyẹn fún oṣù tuntun. Mú ike wá tó o bá ti ń bọ̀ nítorí oṣù máa lò ó fọ́mọ tó o bá délé. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀ tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀ yẹ sọ fún alọ́kadà ká gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Buhari re gbà. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
2: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
3: From Lagos, this is
4: Jordan. 105.5 FM.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for untrained.

0: báyìí lolúwa wí.
1: A ti lè le gba òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára.
0: A ti lè gbé òǹdè kúrò lọ́wọ́ alágbára.
1: A sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù.
0: A gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù.
1: Nítorí ẹni tí ó bá bọ́ ọjà.
0: Ẹni tó bá bọ́ ọjà.
1: Ni èmi yóò bá jà.
0: Òun máa bájà máa gbọ́ gbogbo ẹni tó bá ti gbọ́ ẹjà. Ẹ ni Ọlọ́run sọ pé òun máa bájà. Yes, lóṣù kẹta sọ̀rọ̀ lóṣù kẹsàn-án ọ̀yá.
1: Èmi yóò gba àwọn ọmọ rẹ là.
0: Èmi yóò gba àwọn ọmọ rẹ là.
1: Àwọn tí ó ń ní ọ lára.
0: Àwọn tó ń ní ẹ lára.
1: Lèmi ò fẹ́ ra ara wọn bọ́.
0: Lèmi yóò fẹ́ ra ara wọn bọ́.
1: Wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó.
0: Wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn bọ́. Àwọn tó ní ẹ lára lòun yóò fẹ́ ra wọn bọ́. Wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó.
1: Bí ọtí wà ní dídùn.
0: Bí ọtí wà ní dídùn.
1: Gbogbo ẹran ara.
0: Gbogbo ẹran ara.
1: Yóò mọ̀ pé.
0: Yóò mọ̀ pé.
1: Èmi Olúwa.
0: Èmi Olúwa.
1: Ní olùgbàlà.
0: Lólùgbàlà.
1: Àti olùràpadà.
0: Àti olùràpadà rẹ.
1: Ẹni alágbára.
0: Ẹni alágbára ti já kọ́. Ibi táwọn dàdúró sí ni. Wobí ìtúsílẹ̀ ló nílò lọ́wọ́ ẹni ẹ̀rù lọ́wọ́ ẹni alágbára. Wobí níbi tá a wá dé Ọlọ́run máa gbẹ kó lọ́wọ́ ẹni ẹ̀rù àti lọ́wọ́ ẹni alágbára. Ó ní ẹni tó bá bá ìjà òun máa bájà ní oṣù kẹsàn-án. Wobí oṣù yìí máa sọ rẹ. Kí ló fi parí ẹ̀? Òun náà ní ìgbàlẹ̀ ní rẹ. Ìjọ ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà. Bó o bá gba Jésù tọwọ́ rẹ kó fẹ́ jẹ. Abẹ́ ìsìnrú Sátánì yọta rẹ yóò máa wà. Wobí ṣé wọn náà ti gbìyànjú láti jọ wáyé ẹ fún Jésù pátápátá. Ẹnìkan ti kọ sí ẹ. Wobí pé wo kí ẹni bá bá ìjà lòun máa bájà. Ẹ wọn náà kọ búburú sílẹ̀ kọ́ ìka sílẹ̀ kọ́ ìmúkúmu sílẹ̀ bó o ti ń kọ sílẹ̀ ní wàhálà àlàáfíà ní wàhálà ẹ̀mí ìtúsílẹ̀ ìwọ náà jọ̀wọ́ jẹ́wọ́ Jésù lolúwa àtọ́dúgbàlà kí Jésù lè gbẹ pátápátá kó dẹ̀ bọ́ lọ́wọ́ ẹni ẹrù àti ẹni tó bá bá ọjà. Oyá jẹ́ àwọ̀ Psalm 32:5 kí ló rí.
1: Èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ.
0: Èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ.
1: Àti ẹ̀ṣẹ̀ mi ni èmi kò fi pamọ́.
0: Ẹ̀ṣẹ̀ mi ni èmi ò fi pamọ́.
1: Èmi wí pé.
0: Mo jẹ́wọ́ ẹ̀rí kọjá mi fún Olúwa.
1: Ọ̀darí ẹ̀bi ẹ̀ṣẹ̀ mi.
0: Yóò darí ẹ̀ òun jẹ́wọ́ ẹ̀rí kọjá mi fún Olúwa. Olúwa yóò sì darí ẹ̀bi ẹ̀ṣẹ̀ jì. Ìwọ náà jẹ́wọ́ ó ti pa àyàn rí. Ọwọ́ ẹ̀ ti kún fẹ́ jẹ. Má gbàgbé pé àṣepamọ́ nìkan ló wà. Àṣegbé kò sí láyé. Ìwọ náà jọ̀wọ́ bá ń pariwo bó ti ń pariwo yẹn. Ẹ ni ìwọ náà bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Wobí Jésù adé darí ṣe déédéé díẹ̀ ló dẹ̀ dára fún ẹ Jésù Olúwa wa àmì. Jábọ́ síbi pẹpẹ wàá máa pariwo Olúwa abẹ́ ìgbèkùn wo ni mo wà fi iná gbé mi jáde mbẹ̀ mi ò fẹ́ sí lábẹ́ ìgbèkùn mọ́. Ìwọ́n náà Olúwa sọ méjì òmìnira àdúà
1: máa
0: bó tàbí Mbradosa lé kápátádà rí dáadáa rékété Mbradosa bí alábà ré kátábàbà Jésù Olúwa wa
1: àmì.
0: Bí omi mẹ́ta lẹ̀ bí òróró kásì orúkọ Jésù ọwọ́ iná kọjá lọ agbára tí ń de wọnú omi bó ti máa lò kó jáṣẹ́gun lọ ogun òní borí ọ ó yá gbà tó sílẹ̀ Jésù Olúwa wa gbogbo ibi tó gbé wà yẹn mọ́ mi ó bá ka Psalm 9 sí bó ti ń ka 35 sí ibẹ̀ lógún yẹn máa wọlé sí ẹ ó lè yin ọlọ́run kó wá ka Psalm 30 sí ó ní rógún yẹn mọ́ wà lẹ́fà yóò dúpẹ́ Jésù Olúwa wa àmì níbi dáadé gbọ̀ kọjá jókòó. Engineer, bí a lọ ní agbára.
2: Orúkọ mi ni Miriam Adeleke láti
0: Command. Adeleke láti bo.
2: Command.
0: Command.
2: Wọ́n bọ́ sí pé ó rẹ̀ mí bí oṣù méjì sẹ́yìn. Tó di pé orí fífọ́ láàrin méjì orí.
0: Kábíyèsí
2: Ọlọ́run. Mo ti 13 lóògùn sì ṣe gbogbo ẹ̀. Ọgbọ́n mo wá ní last week. Ti dájú wa ní kí wọ́n mú omi àti òróró. Pé ẹni yẹ kó jáde tó dà sí àárín orí tó ṣe deliverance níjọ
0: Thursday tó
2: lọ lọ́hùn. So láti gbà yẹn gbogbo ohun tó máa ṣe mí torí tẹ́lẹ̀ ó máa rẹ̀ mí.
0: Abiyesi.
2: Pé máa rìn tí máa lo àwọn oògùn. Láti gbà yẹn mo rí pé gbogbo ẹ lọ.
0: Pátápátá.
2: Mo wá jókòó sílẹ̀ mí ẹ̀ tó wá sọ fún mi pé Thursday méje ni òun fẹ́ẹ́ fi rí mi ní iwájú òun. Thursday méje báwo pé mo tún wá ronú owó mótò láyé ọ̀tọ̀ léni nísẹ̀mí ẹni ṣé ìwọ ló pè mí ni àbí èmi ni mo pè ẹ́ èmi mo ní mo fẹ́ rí ọ gbà tí máa tún wá dé léni ni mo tún wá gbọ́ ńgbà tó sọ pé gbogbo èmi ni ọ́nsà tó ń ṣèyàn nínú torí tẹ́lẹ̀ mi lè dúró pẹ́ gbogbo inú yìí á ti máa dùn
0: mí
2: mo máa rí pé bá ṣe gbàdúrà tọ́tọ́ ní ká máa fọwọ́ gba inú yẹn gbà tó yẹ ó kọ́kọ́ gbóná fún mo lóṣòó ó dẹ̀ ya nísìn báyìí kò dẹ̀ sí bẹ́ mọ́ bí ìgbúrú ẹ̀ mọ́.
0: Ẹgbẹ́ rí Mẹ́ríàm Adeleke láti Command ẹ̀wọ̀nsẹ̀ tábà òkè ṣe nínú orí rẹ̀ ẹni tí orí máa ń dìgbà fọ́ fa ìmọ̀ iye ọdún mo ní ẹgbẹ́rún gẹ́stímánì ẹgbẹ́mi àánú ẹ̀túndé lórí ibẹ̀ lógún yẹn wọlé sí ó tún ní ọ̀sà ọ̀sà yẹn náà tún wọlé lára rẹ̀ ó torí ẹ̀sà mọ́. ta lo la wi ikurita be koja ori e 40 million amadele kirigba won na rigba ko san ki ogun yen wole lara re ko wa ko ma ri mo yesu oluwa wa ami ni bi ta de refere no se be ma ni to lowo ni se osugbo dodun lo sese ni gbogbo won so number ni ko ti ba mi so eh wa pe fu eni gba meji ibe na lo feri si ibe na lo tutu foju oju pelu mi oya
3: 080-26-1-3610-80-26-61-3610
0: o fe furugbe ore Solomon 2000 awon kan so for 1.5 iwo na le so ko to furugbe fun omo e ma gbagbe oni kutukutu furugbe ni asale ma dawo eduro to ro mo ti o se rere ninu ile yabi awon package ni gbogbo eyin ti egbo mi pata pata ti je rugbe abiyamo wa ni mo ti jiya lori omo oluwa je njiri omo lola gbo kira kita mi ko ma bo sasa won ta so fa futi e ku fun ti omo e igbe ni odo gege bi irugbe sirigun yala ni sabe ni ojo la mo bi enikan ni kini account number access bank ni ma ko sile ni kia kia 00960742211 access bank olare waju Solomon Olagbemi oya tutu ko 00960742211 access bank olare waju Solomon Olagbemi bo tin fi si omo ni ku mo lori o de ma jiri omo Jesu Oluwa me ni bi ta de gbogbo kan ma gbagbe program ti a ma nse ni ni o ma nbe la agbo mesa o ma npare ni agbo kansa leyin na fuju oju pelu woli Olorun a pe ni wakati itusile gbogbo to nje mu loju ala gbogbo awon ton ni igbalopo loju ala gbogbo awon ton se sam loju ala ton ma fail gbogbo awon ton bara pa ni ti won ti gberi awon kan bara pa ni school ti won ti lori awon kan won just kan ma fomo mu omo lomu mu loju ala o nburuku ni awon kan sagbe awon kan sata loju ala be na awon kan bara won pa de ni ni odo te ma ni ruwe awon kan bara pa de leti odo oni lo tu sile to ni agbara eh eh ma miss you mo lo ti gbo mi so ngoju ori ataya na yen si joju won na gbo mi ma bo lati be gbogbo en te wa ni te gbo mi ni alimoso iwo na ma bo

0: lọ́sùn àyíká chọ́ọ̀chì yẹn lọ́jọ́ sátọ̀dé àwọn sùn àyíká ṣùgbọ́n tó dẹ̀ di ọjọ́ sunday ọrùn yẹn ti lọ bọ̀kọ́ tó dìgbà yẹn gba tí first born ní kú 26 yẹn mi lé sunkún ẹ̀jẹ̀ ló jáde gbàrà ẹ̀jẹ̀ yẹn ràn mọ́ orí
1: níbo lẹ̀jẹ̀ ti jáde
0: lójú ara
1: mi lé sunkún
0: ẹ̀jẹ̀ ní ká mo kàn ìkànṣẹ́
1: wọ́n sun ẹ̀jẹ̀ tọ́ta rẹ̀ bá ló sun ẹ̀jẹ̀ wọ́n fàyè hàn ni bọ̀ oró yẹn ti pọ̀ jù ọmọ mẹ́rin àwọn ètò ti dàgbà sẹ́yìn lẹ mú ọ wá ẹ mọ̀ bọ̀ ẹ bá fún ní
2: omi 77 àti holy communion
1: lè gbé
2: pa àmọ́ kan wà bá mi láàárọ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sọmọ ní dá kí ló dé tẹ́ ẹ mọ̀nà ṣọ́ọ̀ṣì tẹ́ gbé wọn lọ wọn ní ṣọ́ọ̀ṣì táwọn ń lọ làwọn gbé wọn lọ táwọn nǹkan mọ gbàdúrà fún mi pé kó mọ wá sí ṣọ́ọ̀ṣì wa ó lè dárò ọjọ́ ẹ̀mú ọmọọṣẹ́ wa bá mi ni pé kí n mọ gbà wọn kí ni tó yọ sáwọn ọmọ tó kú lọ́rùn wọn ti yọ sí ọmọ eléyìí ibo ló wà wọn ló wà ní ti múlẹ̀ lọ gbé wá ṣáṣú gbọ́ mi 77 jáde ni àtọ́lé communion mo ṣe lò ó fún ọmọ ẹni àfipá lára àfikún mi káwọn náà máa lò ó mo ṣe wá wọn dẹ̀ ṣe program ṣọ́ọ̀ṣì bá ní kán máa lọ wọn bá àwọn workers ní ṣọ́ọ̀ṣì ó jẹjọ sátọ̀dé mo ní kán máa lọ wọn bá àwọn workers bẹ́ẹ̀ mo ní kankan gbé yípo ilé àánú kán bu iye pẹrẹ kán máa búbọ̀ ní ká fi wẹ̀ gọ́sọ̀gbọ̀ àwọn náà wá takú síbí bẹ́ẹ̀ wọn wà léjọ́ yẹn àti ẹ̀rẹ́tìrẹ́tì wọn àríwọ̀ títí tá a fi sùn àwa fi wá sí ṣọ́ọ̀ṣì sunday àwa bá wọn ṣọ́ọ̀ṣì.
1: ìgbà tí ó fi di sunday.
0: ó ti lọ.
1: ohun rẹ ti fà.
0: ọ̀hún yẹn ó hu gidi ó wá ohun ẹnu tí ẹ̀gá ohun tí ń rùn bíi tàwọn yẹn.
1: nice ọmọ yìí òun mọ̀ ńgbà tí wọ́n gbé dé abẹ́ ìpè yìí a lo anointing oil a lo mi 77 àwa ní kíjọ ó gbàdúrà fún pẹ̀lú ìgbàgbọ́ ìmí àtijọ́ kí nìjọ́ ṣe báwo ni mo ṣe gbàdúrà. ẹ̀kúnlẹ̀ ẹ náwó sí ọmọbìnrin gbogbo èèyàn kígbe bàbá èṣù ti jẹ o gbogbo ọdún tí èṣù jẹ gbogbo ọmọ tí wọn gbà lọwọ ẹ dá wọn padà ní ìlọpo méjì ẹ bá pe jésù ẹ bá gbàdúrà bẹẹ. mo fa ọmọ yẹn wá síwájú pẹpẹ mo anoint ìyá mo anoint ọmọ ọjọ́ yẹn jẹ́ October 26 ẹ lọ wo lórí fídíò clips wa 2025 kí lọ wá ṣẹlẹ̀ kí ni ibi gan ni ìpè yìí ti dáhùn gbogbo ẹni tí mọ̀ ní jesus ti pátápátá ni olúwa ní kí n fún ní àná ti wọn méjìméjì àti iyọ̀ pẹ̀lú omi 77 bó ti ẹ̀ jẹ́ pé pàdé wẹ̀jẹwẹ̀ mu ni tó bá dán di 7 ni jẹ́ kó o jẹun wá à á gbá àwẹ̀wẹ̀ ìmí ní sì break fún yín tọba tó wá dán di 13 mi ní tó bírèkì fún yín agbogbo oṣù yìí ìyanu lọmọ fi gbọ ẹnjìníà sóbìnrin yẹn padà wá kó tó di pé màá sọ yọ kankan nípa obìnrin yẹn sọ padà wá àbí ò padà wá gbogbo ẹyin tẹ ẹ ní ẹ fún mi lákàntì àwa náà fẹ fún yín lẹbùn birthday afẹba yín dá sí gbogbo ẹyin tẹ ẹ fẹ fún mi lẹbùn birthday account number tèmi gangan rèé ó yàtọ̀ sí ti church gbogbo ètò ẹ̀ ń gbọ́ yẹn ti church ni kò lè kàn mí lọ́wọ́ èyí gangan ọ̀dọ̀ mi ni ó wà sí so ṣe 19 45 71 13 49 ẹnìkan ní ìdá 19 45 71 13 13 49 access bank ọ̀dẹ́kúnlé epaphras ni ó gbé jáde èmi náà retí ẹ̀bùn tó fẹ́ fún wòlíì ojú òní tí ì láéláé ẹnjìníà sóbìnrin yẹn padà wá. yes
3: praise the lord orúkọ mi ni ọlátúnbọsùn ronke èmi ni mo wá fún testimony tí mo lose ọmọ mẹrin in last year.
1: ẹni sùwò èyí tẹ́ ẹ̀ mọ̀ tán mọ̀ ń padà bọ̀ jésù olúwa wa obìnrin lọ jáde ní ọdún kan sẹ́yìn ó bí ọmọ márùn-ún ayé pa mélòó mẹ́ ètò wá jẹ́ the last one òní ẹ gbé lọ yìí wọ́n fẹ́ pa ilé yìí náà ni o mo wá mú lọ sórí pẹpẹ ẹyọ kan tó kù rèé tí wọ́n tún wọ́nà bí wọ́n ṣe pa mo wá gbé anointing oil mo ní eléyìí ò ní kú ajá gbà kú lọ́wọ́ ikú ọ̀wọ́wọ́
4: àwọn mẹ́rin ni wọ́n patẹ̀léra wọn.

0: Kristi.
1: Obìnrin padà kò gboyún wá o. Ọmọ ló tún gbé wá. Ó sì tún mú Epsiba náà lọ́wọ́. Ọ̀tá rò pé òun ti ṣàṣeyọrí pé òun ti baṣẹ́ jẹ́ òun ti balẹ̀ jẹ́. Ẹjọ́ obìnrin yọ sọ̀rọ̀ ẹnjìníà ẹ fún Mike.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láyè tí ò sọ mí di àgàn alẹ́. Mo ṣẹlẹ̀ pé gbà tí mo lóyún tí mo bá ń lọ mi ò tí ì lóyún rú oyún báyìí rí tí mo bá ń lọ mi ò ní lè dá dúró tí mo bá ń rìn mo ṣàmà ṣe mi ò máa wà inconvenient ṣá. So gbà tí ó wá ń tó táìmù àti bí mo sọ fọ́lọ́ Ọlọ́run mo ṣàánú mi Ọlọ́run òjijì ṣàánú mi ní second chance yìí. So gbà tí mọ́mì wa ń lọ sí chọ́ọ̀chì àwọn ọmọ ọjọ́ sèje fún ọ pé ọmọ yìí kò ní lè dá ọmọ ẹ̀bí kò ní lè ṣe kinní kan kí n ṣe ra padà. Mo sọ fún ọ pé pásítọ̀ tó sọ pé kí n ṣe ra padà òun gangan ní ìdìra padà fúnra. Pásítọ̀ tó ní kí n ṣe ra padà kó ní ìdìra padà fúnra ẹ̀ èlò náà ní kí n ṣerú àpadà ọmọ wa ní 19,000. Mo ní ẹ bá ń fi rẹ̀ olùgbọ́. Ẹ bá mo wá sọ mi 7-7 mo sọ̀dọ̀ ọmọ gan mo ti sọ̀dọ̀ ọmọ rẹ̀ jì so gbà tí wọ́n fẹ́ bímọ òróró 7-7 tó kù òróró yẹn ò pọ̀ mọ́ mo wá fi sínú ẹ̀rọ ọmọ lọ sí ibi tí mo ti fẹ́ bímọ mo ti múbẹ̀ bọ̀ díẹ̀ ló kù gbà tó wá kú kí n bímọ mo ṣe lọ mú òróró yẹn mo wá mú kò wá kù kankan mo wá mú ìka tó láàsì mo wá kìbọnú ike òróró yẹn mo wá kìbọ ojú ara mo ní gbogbo nǹkan tó ń dáwọ̀ ọmọ yìí dúró Ọlọ́run òjì bá mi jábọ́ ẹ̀jẹ̀ dídì kan ó dẹ̀ jábọ́ sí ibẹ̀. Mo ṣàbí ọmọ yìí láyọ̀ tàlàkà
1: náà. Ẹbí nǹkan yìí.
2: Bẹ́ẹ̀ ni.
1: Ohun rẹ̀ o, ọmọ mi ló gbé wáyé. Ọdún tí Èṣù jẹ, ó nà wọn lọ yóò bá yí dá padà fún yín ní ìlọ́po méjì. Mélòó lẹ bẹ́ bí sí?
2: Méjì, ọkùnrin méjì.
1: Lẹ fẹ́ sí báyìí, kọjá mẹ́rin. Mẹ́rin wọ́n gbà lọ yín. Ẹ fẹ́ padà ní mẹ́rẹ̀ẹ̀rin, ó dàṣẹ.
2: Àmì Jésù.
1: Ẹ fún ya 100,000 kéré lùbọ́. Yóò bira ìlùbọ́. Nice. Ọba mi òkè tó jẹ́ ó gbọ́mọ mi wá. The downfall of a man is not the end of his life. Ẹbóbìnrin yọ kápò ó ti sọ rẹ má jẹ̀mú rẹ ó ti sàǹdà mẹ́wàá ó ṣe bá rúbọ ọpẹ gan pé olúwo mà ṣe torí ẹnìkan náà ni ó bá wọ náà dúpẹ́ ẹ wo ìkan nọmba wá nìyẹn kó tó di ọjọ́ Monday kìkì ẹ̀rí nìkan lẹ́mọ̀ gbọ́ iṣẹ́ ìyanu kan tó nìyẹn adá ògo padà fẹ́ tó ni gbogbo lé ẹ mú ìdá mẹ́wàá ẹ̀yin tẹ́ fẹ́ sun ọrẹ má jẹ̀mú yín ẹ lo account number yìí 19 66 36 38 73 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ kọ́lẹ̀ 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number 30 ni bí èèyàn bá wọlé ẹ lo 20 17 42 90 47 20 17 42 90 47 Comfort Life Mission International ni yẹn ló gbé jáde First Bank wà lò. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ kí n tó gbàdúrà fún ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí sà má ẹsẹ̀ bíbélì ta fẹ́ kàrí o. Watermelon lẹ́ gbé pàdé mi àti ẹ̀yin méjì méjì tó bá di 12 bọ̀ láàárọ̀ iyọ̀ ni ẹ̀bù gbogbo lé iyọ̀ yẹn èmi ó pa.

0: tọpọ ọlọrun mi o faye yanu hami
1: faye yanu hami
0: aye ti mo ngbe
1: aye ti mo ngbe
0: ti ko ni eri
1: ti o ni eri
0: je ko pe o de ba
1: je ko pe o de ba
0: ma aye mi lowo
1: aye mi lowo
0: faye yanu hami
1: faye yanu
0: o ya ya adua
1: o jesu o ba jesu o ba jesu e ni bi mo
0: ari ada
1: o
0: se
1: o ba
0: Elijah only call a walk pound to repair a war son. Do I want Baba or no? A young boy on the Romu Jile Baba Ro, Kajano, see you go. You want to let it come, won't do? Why the two are no Kajano? Oh, Yamu, you pay a lay yoke is a lasso. A Yanilo Adua, Bob Way, Yanilo Woli. Woli ninu ara won o lo aso fun pe e ba mi ka jade e ka se ke wona
2: o si wi pe
0: ara complain ni o yes
2: ni jojo we ni ti jowo fun oluwa olorun awon omo ogun
0: yes
2: nitori ti awon israeli ti ko maje mo re sile won ti wa awon pepe re lule won si ti fi da pa awon woli re
0: yes
2: ati emi ani emi nikan soso ni o ku won si wa emi mi lati gba kuro
0: na won si bi mo pase ayo ni ri omu
1: amen
0: ota ni ri omu
1: amen
0: won ni gba mi re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo ero e ni pe ko si woli mo ni sweli woli wa o woli ti wa po nikan ni woli on tara je woli n bere kule o mo ni awon woli ti olorun pe ti olorun yan ti olorun de sologo be ni won be ni ese ke dogo olorun fun ni instruction e ba mi ka
2: Only one thing we for pay.
0: Yes.
2: Lo pada ye ona re. Kojali ajiju si Damascus.
0: Oh yes.
2: Nigba ti won ba de ibe. Ki o si fi oro ron yan Asaeli le oba.
0: Lori
2: Syria. Ati je wo omo nimsi.
0: Yes.
2: Ni won fi oro ron yan le oba lori Israeli. Ati Elisha omo Safati. Ara Abel Mehola.
0: Yes.
2: Ni won fi oro ron yan ni woli ni ipo re.
0: Ma nbo o. Konya oba akoko Asaeli konya. Jehu konya. Suba eni katonya ona ni Eliza o wa kiropo tripo ko sojo awon bare lo o wa kiropo o wa nlo lowo ko mo pa lo ti yan fo e ba me ka Eze 19 and 20 yes
2: be ni o pada kuro ni be
0: yes
2: o si ri Elisha omo Safati
0: yes
2: o fi ajaga malu meje lati le ni waju re
0: oh yes
2: ati ohun na pelu ikejila Elisha si koja to lo o si da agbada re bo
0: yes
2: o si fi owo malu re sile o si sare to Elisha leyin o si wi pe
0: ana won si mi bayi orania ma twala ya welu la mi na yu ka dia fa gbogbo eyin te le sami o ro lowo aye wa pa so sa mo gbadua o ran lowo to ma ran ti e ta fi owo sa kan ti e to lo wo ba ti e se nitori oko to yo re maje mu re ti o su yi loruko Jesu ada olohun
1: amen
0: ah mo la ada olohun
1: amen
0: mo la ada olohun
1: amen
0: bo se ran la si kan ti woli loruko Jesu latodo olohun lowo alaanu re wa gba lati
1: amen
0: o ma gba ti e
1: amen
0: o ma gba ti e
1: amen
0: o ma gba ti e
1: amen
0: o ma gba ti e
1: amen
0: o ma gba ti e
1: amen
0: je nfa isile ka gbo awon ere
3: elo ba ti e ka ara sa mo ti le ri o emi omo yin ni lori afese lati ko mo ti le ri ere mi ona meji ni egbon mi sick lati last year ona mi cyst ni kidney mo won de ti lo se test so won wa lo si hospital ni gondo oni ko to ri doctor to ma check e fun mo o ma talk to ba mo de so pe akonje ka lo si ile epo pe mo moyan ni ile epo o sha believe me o sha lo da wa tell me so da to di jo keji to bo si weekend pe to ba ti di monday yan la ma lo le epo bi mo se lala niyin emi olorun ba so fun mi pe ki je ko lo wa mo ti won ila to mi mi we ko water bi mo se so fun won niyan pe laaro jo keji to je sunday awon o de ni gbagbo ninu nkan ba yen bi because opc ni won nkan bi juju la won ni gbagbo mo wa ni elewa anointing ha mo mo pe ni iwa o sugbon te ba wa tell you e ma lere tori nkan temi olorun so fun mi niyan mo ni ko ma lo ko to di pa ma dara lohun ni le epo ko awon ma fi se ogun mo ni permanent healing ni anointing oil mi ati omi ma sise fun yin te ba ti ni gbagbo mo se monitor wa laaro ojo keji tan lo ni na wa wa wa anointing oil wa wa miracle water mo ni ko ma lo laaro atale ko ma fi se ogun so ma n pa omi mejeje po wa da anointing oil si mo wa tun tele mo lo si ile epo general hospital ojo ti mo tese de be mo ni wo lohun se bi oba mo se tese de bi bayi agbodo wi iya ni ko gbodo si wahala nitori mo ti ni ko ma la anointing oil already so asha ni ka lo tun test mi se to won ti se test tele to ti confirm mi doctor ni ko tun test mi se won fun ala appointment fun jo mi o sa se awon wish wish test so awon ni ka pada wa mo wa so fe gbon mi pe se se nlo mi ati kini iwo de logun kokon ni gbogbo igba yen wa ma wa nlo injo ta ma pada lo gba result test bo se ni ko si cyst yen nbe mo ni ta won te ti ro ko to ba ma ja si ku ko ja si ku ti mo ni wa gan si lo ya 1 million naira pe to ba ma je operation na ma se to doctor to kokon lo ba ni kan do operation na ma se sugbon boya o di next year kan to appointment awon pa to yo ba lo ku ko to di next year nko le mi se ni ko sa ma lo mi ati oloro ti mo ni ko ma lo ti se bi oba ba se lo ba results ni yen daddy bo se ni ko si nkankan nbe mo dupe lowo olorun pe se bi oba pe mi o ipe se bi oba ti pe mi ati dile mi ninu osu august yi na mo ti so owo majemo mi ti man san 6000 toni ka so pe osu fa ti baba mi n gbadura pe osu fa mo wa fe ba yan wa nkan bi mo de ti ni account baba se bi oba as beneficiary mi bi mo se lo se mistake lo send owo 30000 yen sa account baba mi se bi oba niyan ah mi de lowo mi lowo mo wa ni ah olorun se bi oba gbudo pese owo pe osu fa leleyi mo gbudo ri owo mi gbudo je gbese bawo emi kan to de lati ilu oyinbo bo se ni ah owo yi ohun fe fun yan pe but emi yen mi o emi ni ko won fun bo se fun mi ni $200 yi ni yen ah mo se ni olorun isa mo ti ri owo mi 30000 mo so sa account baba mi sugbon mo ti fi gba $200 ti o tun se naira olorun wa tubo se yin larugbo woli fun wa pe se bi oba pe mi o
0: asise mo di buku ena wo bayi sa wa pade buku la
1: amen
0: wa pade buku la
1: amen
0: wa pade alanu
1: amen
0: wa pade alanu
1: amen
0: wa pade alanu
1: amen
0: in the name of Jesus
1: amen
0: awon kankan be ti won pe ni kokoro ajenirun eyin le ma gbagbele kejo ma sun kejo ma ji o le mo dia spiritual eyin o le fojuri won okukun ni won ninu okukun ni won wa so ti a ba si oloju emi o le ri mo gbo ikan lodo mo bere kan en to wa ni ile oba keyan wa ni America now ko de ma la la ri kokoro tan pe ni orun te ba wo daada e mo pe ru awon erun bayi kese lasan ogun tin je won yen to o ko je ko rise ko je ka ye balance nigba tan ni kan san re kan o san nigba to lo ma si loju egbo
4: ere daddy mo ran ti sa omo yen leju mo ke la tun je lati ni yo pin soro daddy mi na ti leri mo dupe fun lo pe mi leri o e ti ni ka lo meri wa mo ti mẹ́rin ti mi náà di mo sọ nǹkan mẹ́ta ni mo bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe ọlọ́run dẹ̀ ìdánilóhùn méjì lórí ẹ̀ èyí àrùn àkọ́kọ́ ni tó travel tó wà stranded síbi tó wà ẹ̀dẹ̀ ti gbàdúrà fún mo ma di laye atalafia be na di lo siri mo dupe lowo olohun tori pe isugbogun gbogbo ni sugbon olohun gori mo dupe lowo olohun pe omo mi ni keji ti mo ni iwe ojade pe iwe omo yi o ma jade e fadura ran mi lowo e de so pe ti pray fun won pe a ma mẹrin wa nigbagbọ yen ẹ láàárọ ìrántígbà tí n ti jí orin tó ṣàn wá sí mi lẹ́mìí ni ọlọ́run mustapha o mi ò lálábàárọ wá ṣóre emergency ìkílẹ̀ ní okùn tó ṣu ọlọ́run mustapha o mi ò lálábàárọ kankan wá ṣóre emergency ìkílẹ̀ ní okùn tó ṣu ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà mi kí ilẹ̀ ní ìtọ́ṣú ọlọ́run dẹ̀ dá mi lóhùn ọlọ́run ti fún ọmọ mi ní ìwé ìgbélù nílùú tó wà mo ti pè mí pé mo ti lẹ́tọ̀ọ́ láti gbélù wọ́n ti fún níwé ìgbélù báyìí àdádì mo dúpẹ́ mo mọ̀ lóore o ẹ ṣe gan sà.
3: Ẹ káàárọ̀ sà èmi náà ti lẹ́rìí ọ́ ní ìṣègbè ọba ti fún mi lẹ́rìí orúkọ mi ni mrs kendi títí ọṣọ láti ìjọ abúlé ẹgbà branch ẹgbà mo ti pẹ́ lọ́wọ́ ọlọ́run ṣẹ́gi ọba ìbàdàn ní ká mọ́ iná fúlájì sókè mọ́ iná fúlájì sókè àwọn ọmọ mi méjèèjì ọlọ́run ti bá mi ṣe ìwúrí ti wà ní uk mo ti pẹ́ lọ́wọ́ ọlọ́run mustapha ìbàdàn ó yá tọ́wọ́ pé tí bàbá ní pé kán fún wa ní àìsà sínú omi báyìí ìṣiṣẹ́ ọdẹ ó wọlé ṣọ́ọ̀bù mi ní ó fi ní inú fi ní báyìí lọ́run ṣe bí ọba bá mi tẹ́bù padà sọ́wọ́ níbi ó wá jẹ́ kí ní àtàtà jìnrì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba àmọ́ mi ń wá ṣẹ́ mo wá ṣẹ́ lókè ní fọ́ọ̀pẹ́ mo yí epo mo sọ fún pásítọ̀ pásítọ̀ daniel lábílẹ̀ ìgbà branch ọba mi pray fún mo wà ní ìṣòro ti june lọmọ mi ń fún mi ní ẹ̀rí wípé wọn ti gbà wọn síṣẹ ọba mi ní olúwa lóògùn ọlọ́run mustapha ṣe orúkọ mi lẹ́ẹ̀kan sí ni mrs kennedy títí oṣù láti abúlé ìgbà branch.
0: Sọ pé ìwọ kòkòrò ajẹnirun.
1: Ìwọ kòkòrò ajẹnirun.
0: Mo pàṣẹ fún ọ.
1: Mo pàṣẹ fún ọ.
0: Ní orúkọ Jésù ti Nasareti.
1: Ní orúkọ Jésù ti Nasareti.
0: Ó yá parẹ́ kò ráyè mi.
1: Ó yá parẹ́ kò ráyè mi.
0: In the name of Jesus.
1: Amen.
0: Mo bá wí ni gbogbo kòkòrò ajẹnirun àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí máa ń ba èso àjàrà jẹ́ tí ó jẹ́ kí iṣẹ́ rẹ kó léso mo gbàdúrà irú àwọn kòkòrò báyìí ẹ̀mí máa kó lùpa lórúkọ Jésù. Olúwa pàwọ́run pàwọ́run pàwọ́run pàwọ́run pàwọ́run pàwọ́run in the name of Jesus. Lẹ́yìn ìṣẹ́gun ẹ̀gbọ́ ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé ìránṣẹ́ yìí mo gbàdúrà lẹ́yìn àdúrà yìí ayé rẹ kó gba ìyanu káyé rẹ gba ìyanu káyé rẹ gba ìyanu in the name of Jesus. Ìpàdé òní ọ̀dẹ 3 mo gbàgbé ó ṣe pàtàkì tó bá dago mẹ́jọ ní Nigeria time àpàdé lórí social media àkànṣe ni mo gbàgbé omi ìrànlọ́wọ́ rẹ o afẹ́ gbàdúrà sí ni mo ní ká foyín gbàdúrà lánàá bẹ́ẹ̀ ni lónìí àkànṣe àdúrà má mísẹ sọ fáwọn tó súnmọ ẹ kájọ gbàdúrà àdúrà ló ń gbà agbára kò kì í gbà lórúkọ jésù wàrà àánú gbà mo ní wàrà àánú gbà mo ní wàrà àánú gbà on the three báyìí ó mẹ́ràn lọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ ní gbogbo branches wa pátá náà ti máa fi òróró sí inú ẹ mo gbàdúrà lórúkọ olúwa tí ó dá ayé àti ọ̀run òróró agbára àánú ọlọ́run ó yà kó wọnú ẹ lọ ayé ra fọ̀hún ayé ra fọ̀hún ayé ra fọ̀hún ayé ra fọ̀hún in the name of Jesus. Wà á dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wa sọ gbọ́mọbìnrin yẹn n tó wà lákàntì ẹ̀ ló san $500 ẹ gbọ́ ìyanu ńlá tí ó tẹ̀lé irú àwọn ẹ májẹ̀bú báyìí oṣù wòlíì oṣù òróró oṣù àkànṣe má mèsì ẹ májẹ̀ ò pọ̀ lójú ẹ èèyàn máa ń sáré ògo ni àwọn tẹ́jọ́ ń sáré ògo yìí eré ìje kì í mà sí fún alágbára bẹ́ẹ̀ ni àwọn tó bá rí orí ọ̀fẹ́ gbà ni ara nǹkan tó ń fún yẹn ní orí ọ̀fẹ́ ni àwọn ẹbọ kéékèèké tí a máa ń rú lórúkọ Jésù wàrà àánú gbà wà á dẹ̀ ṣe bí ọba kó àkáǹtì nọmbà sílẹ̀ 302 6702
5: 0785 Mustafa Solomon Moses Oni lo ma gbejade ni Fourth Bank loruko Jesu wa ra anugba ekeji 2046 51 28 80 Seed of Christ Golden Church lo ma gbejade ni First Bank loruko Jesu wa ra anugba so pe ma ra anugba bless apere ma bo re mo ri bonu bo je Jesu oya gbagba wa ni eri la bo gbadura gbogbo lojo bi oni oni wode anniversary anu olorun atoju re ibuko lati oro wa ko wonu aye re ko wonu gbeyawo re tede se bi oba happy birthday and happy wedding anniversary loruko Jesu wa ra anugba celebrate 1b Temilade Adejoke, happy birthday to you.
6: Ati Alaja, tope, ni sale afon, ni obuma so, happy birthday to you. Alaja Sibioba, God bless you, ma.
5: Loru kojit wa Sibioba.
6: Amen.
5: In the name of Jesus.
6: Amen.
5: Wete te ungojo lua fuwa ma. Ni o suke sayi, wa ni testimony la.
6: Amen.
5: Ilile ona sefo.
6: Amen.
5: In the name of Jesus.
6: Amen.
5: Awa kutimbe, we daddy, se awana le contribute fuwa ma, ti ever follow je ni lu fa pe yes o le se be bo lagbara po rice era bo send we amara ko send the message sorry number 0808208888 loruko Jesu wa ra anugba
6: amen
5: wa de se bi oba
6: amen
5: be ni yori
6: amen
5: yesu oluwa wa
6: amen
5: ko ju se ne kan fi da loju bayi

ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé akàn ń rọ́lu oríṣiríṣi nǹkan àìbèrè dájúdájú ni àìṣèwádìí tá a fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ jù wá lọ òun ló ń fà á tí gbogbo wa fi ń sanná ní káàkiri o ṣùgbọ́n tá a bá bèrè dáadáa tá a ṣèwádìí ẹ̀ tá a súnmọ́ àwọn tí wọ́n ti gba agbègbè ibẹ̀ kọjá tá a súnmọ́ àwọn tí wọ́n ti la irú nǹkan bẹ́ẹ̀ kọjá tá a súnmọ́ àwọn tí wọ́n ti ṣe káwọ̀ ó tó sọ pé a fẹ́ ṣe a lè ṣìnà dandan náà ni kó jẹ́ wípé àṣeyè tálákàn ń ṣe po lájọṣe ṣùgbọ́n gbogbo ohun tó bá máa dáwọ́lé nílé ayé tá a wà yìí rí i dájú wípé ó bèrè sí i

ìjẹ́ mọ̀ wípé ó láwọn iṣẹ́ kan tó yàn kéèyàn ó lè máa ṣe láwọn àsìkò ṣẹ̀mbàmbàmbà yìí september october november december yẹn ń bà àwọn iṣẹ́ téèyàn ó ṣe àwọn ìgbésẹ̀ téèyàn ó gbé àwọn òwò téèyàn lè ṣe tí ó bí owó fún wa ní ọdún parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ má jẹun pa ẹ jàǹfààní ara rẹ gbà wọn sí ọ̀hún.

0: torí pé ti ẹ dúró tì wá láti january títí wọ november december yìí àwa náà fẹ jọ yín lójú torí pé ti ẹ ṣe dáadáa you are a dedicated member you are a dedicated worker wọn lè package mo ti rí pé wọn ti gbé hampers orí chia àwọn ọmọ ọjọ wọn ti gbé hampers síbẹ tó bá ṣe ń délé tó bá ṣe ń dé church báyìí wà kàn ti bá hampers lórí chia tó máa jókòó sí ni ó ti mọ pé hampers yẹ ẹjọ ń lọ sílé ni àwọn ìjọ wọn máa ń ra hampers ṣùgbọn ò ní dúró de november kó tó bẹrẹ ìṣòwò yìí o ó tètè bẹrẹ ìṣòwò yìí ni o ní sáà tí a wà nínú rẹ yìí wá imagine pé o wá ta o package hampers ní ₦25,000 o wá ta o market rẹ lórí ẹ̀rọ ayélujára o market ẹ lórí whatsapp status ẹ èèyàn 50 o wá show interest pé àwọn náà wọ́n fẹ́ rà á ó túmọ̀ sí pé ó mọ̀ jèrè ₦350,000 lèrè tó jẹ o lèrè tó jẹ ṣe rí ₦350,000 yìí téèyàn bá jèrè yìí oríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ṣe ₦350,000 kì í ṣe owó tó kéré o owó tó pọ̀ ni o ṣùgbọ́n kó tó di ₦350,000 ₦77,000 ni o ní èrè ẹyọ kan ẹ wá wò ẹ rí pé owó gidi ó ń bẹ nínú rẹ pé business hampers ká mọ package ká máa package hampers ìyẹn àwọn oríṣiríṣi gift ká package ẹ sínú basket ká mọ tà á ó jẹ nǹkan tí olówó lórí àwọn iléeṣẹ náà wọn máa ń rà á wọn máa ń nílò hampers láti fún àwọn staff tó ṣe dáadáa iléeṣẹ jordan kan lè wò pé peter o àbí razak o àbí rawọ ẹ ti ẹ ṣe dáadáa nínú ọdún yìí pé wo engineer james ẹ bá wa organize hampers tágbé fún rawọ tágbé fún peter tágbé fún razak fún ọrẹ òpin ọdún ó máa ń ṣẹlẹ̀ so èmi tí mo máa gba contract yẹn nísìn mo ti mọ̀ pé ń jèrè díẹ̀ díẹ̀ díẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé jordan náà mo ti ń ṣiṣẹ́ ìrùn tó jèrè díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ẹ̀ so àwọn iléeṣẹ́ káàkiri káàkiri táìmù tẹ́ lọ bá wọn léléyìí o ẹ ní dúró december o àbí november ẹ lọ mọ bá wọn ẹ wo iṣẹ́ tẹ̀ ń ṣe ni pé ẹ máa ń ta hampers ẹ máa ń package hampers tó jọjú customer gan lè sọ fún yín pé irú àwọn nǹkan tí mo fẹ́ lélẹ̀ kò pọn dandan kó gbọ́dọ̀ jẹ́ ₦25,000 lẹ máa ta o àwọn hampers kan wà tó jẹ́ pé ₦50,000 ni o àwọn hampers kan wà tó jẹ́ pé ₦100,000 náà máa fi package ẹ̀ àwọn nǹkan tó wà nínú ẹ̀ òun ló máa determine iye o wine tẹ́ ń wò yẹ red wine tẹ́ ń wò yẹ àwọn red wine kan wà tó ń tà ní ₦30,000 tó ń tà ₦50,000. So ẹ rí pé level by level ni grade by grade ni àwọn yẹn náà ń pè ní customize hamper package customize wọn ó customize ẹ ní fún customer kan àbí fún èèyàn kan àbí fún àwọn àwùjọ kan ó jẹ́ business tí ó dáa àwọn political organization àwọn bíi àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri káàkiri náà tẹ bá lọ market wọn tẹ bá gbé súnmọ́ wọn ẹ rí pé period tá a dẹ̀ wà yìí period òṣèlú náà ni period election la wà yìí a rí pé àwọn náà máa fẹ́ gbà kókè idea gidi ni o adele fele náà àwọn members wa tó wà dedicated ká fún wọn ní àwọn hamper package yìí àwọn schools káàkiri wọn nílò ẹ association wọn nílò ẹ àti àwọn corporate executives àwọn tí a lè target tí a ta àwọn hamper package yìí tí a ta fún wọn ẹ wá gbọ́ ò ṣe rí kò kí ń ṣe gbogbo ẹ̀ náà ni a nílò owó rẹpẹtẹ láti bẹ̀rẹ̀ ìṣòwò ẹ fẹ́ ṣe ìṣòwò kan ẹ nílò owó láti bẹ̀rẹ̀ ìṣòwò yẹ nǹkan tẹ kọ́kọ́ nílò ni idea tẹ bá ti ní idea lórí nǹkan tẹ fẹ́ ṣe ẹ wà á kọ́ lẹ̀ ẹ wà á rò nínú ọkàn yín pé kíní yìí báwo mo ṣe máa ṣe ẹ wà á gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ tẹ bá gbé yẹ òun gan ni pé ẹ ti bẹ̀rẹ̀ ẹ dẹ̀ lè gbé ìgbésẹ̀ gan kẹ má lówó lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn kan tó wà tó jẹ́ pé business tí wọ́n ń ṣe business hampers ni wọ́n ń ṣe wọ́n tún wá ń wá àwọn èèyàn tó máa ṣiṣẹ́ marketing tó máa ṣe marketing àwọn tó máa bá wọn polówó hampers yẹn wọ́n tún wá wọn iwo ode ni 1 naira lowo o si fe pa owo ta je teni pe between now and December o fe pa 500,000 o fe make 1 million naira ninu isowo ampa business de kan wa wa lo ba won to je pe nkan ti won se niyan to ba ti lo ba won wa partner pelu won pe wo ma ma ba yin market ampa package yi e lo le mo fun mi o negotiate pelu won o le ri ere to lo si bi 5000 naira lori ampa eyo kan tori pe iwo ko lo fi owo re lo fi pese re lo fi pelu re won na wa multiply 5000 multiply iye awon eyan ti o ba polowo fun to ba ra iyen ni owo to ma ri eye jun sare gbe wa debe mo ko wa pupo gan sugbon o mo fun wa die die die ni to tun dabi re ta tun le se ta le bere ni sa ta wa ye ki to wa lo sinu online business ti e le se online business te le se online investment te le se ti o won yin lowo to ma gbe owo je tori seminar to la yi fayin te ba ti e fe wa fun seminar yi e kan call number
1: la seminar wa bi saturday
0: saturday saturday otun la yi fayin te ba ti e fe wa fun seminar e kan sare call number yi sile ke be si ni ma send di interested tori seminar e ma ni agbara gan yo je seminar akoko iyen training akoko ninu osu september e kan number yi sile ke be si ma send di interested ma to tun pe ki to pari ese ebe si ma send the interested sori 08064095598 ma send interested si fẹ ba fẹ wa fun seminar ati saturday lati wa ko lori awon business opportunity
2: 05.5 FM Twitter Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos listen on the go at www.jordan105fm
0: ni imo awon imo ye na ohun na ni mo fun wa ki won to lo sinu online business ta se ta so di owo nje je mo pe period yi
3: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
0: Yes, come what? You want to be event.
3: I think you're the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so
0: vendor brokerage. Event at vendor brokerage. You can be in boy wa sile. Any penny size, ni bata wa ye. I want orisirisi. Ajoyo ni o mo sele bi wedding birthday ati be lo awon ton de fe se birthday ton fe se wedding yi won ni lo event planner won ni lo en ti o ba won plan event won ti o ensure pe ounje yo wa awon bouncer won ni lo awon canopy ati be lo en ta awon nkan ton ma nlo ni event niyen won de tun ni lo awon ti o se ounje awon event kan na wa to je pe won ma nilo awon ta pe ni vendor vendor ni awon ti o wa ta ounje ti o wa ta nkan awon to ma wa ta oja nibi ton ba ti nse event ton ba ti
1: olutaja nibi ayeye
0: nibi ayeye boya program na fe se ni o amon fe se seminar ni o awon yen ni won pe ni vendors ki wa ni se teyin o se eyin o kin se vendor e de kin se event planner ta o le se do lowo ta o le se se isowo te inu o do lowo te den ti o ni owo lowo in fact gan be ti e ni 1 naira lowo te fi bere nje je mo pe le bere re e le bere business event and vendor brokerage yi e le bere re la koko e koko wa awon eyan to je pe ise caterers ni won se e wa won kaakiri
3: the better information won give you no move an inch o boy
0: e wa won eyan e lo gba contact awon to je pe ise DJs ni won se e lo wa contact awon to je pe MCs ni won se ẹlẹ́ gba contact àwọn tó jẹ́ pé photographers ni wọ́n, àwọn tó jẹ́ pé decorators ni wọ́n.

0: kọ̀kọ́ gba contact gbogbo wọn jọ wọn pọ̀ báyẹ tẹ bá ti wá gbà tán anytime to anybody bá ti need the service àwọn tẹ ti gba contact yẹ fún event fún ìnáwó àbí fún program kan ẹ̀yin náà máa kàn sí fún àpẹẹrẹ iṣẹ́ 300,000 ní decoration job tí ẹ bá rí commission 10% nínú contract 300,000 ó túmọ̀ sí pé ẹ jẹ èrè 30,000 naira tẹ bá wá ní èèyàn mẹ́ta tẹ ẹ gbé iṣẹ́ fún pé lágbájá fẹ́ ṣe event o ó wá ní ìdẹ̀ tó máa ṣe decoration ẹ get ẹ wá gbé iṣẹ́ fún vendors mẹ́wàá vendors mẹ́wàá yẹ ó máa fún yín ní 300,000 naira profit ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ lọ ṣe decoration ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ máa ṣe ẹ kàn recommend ni ẹ sì dẹni tí ó ní 300,000 naira tẹ́jì rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń bẹ́ ńbẹ́ ọ̀rọ̀ pọ̀ ńbẹ́ program sì tún wà lọ́la kí nǹkan ra mẹ́nulé kí n lọ sínú DeFi ìyẹn business tí a lè ṣe àwọn online business tá a lè ṣe jẹjẹ mọ̀ pé ní píríọ̀dù tá a wà yìí òun lèèyàn lè jèrè téèyàn ó dolówó nínú ká trade the digital asset ká trade forex market ìdí ni pé tó bá ti ń wọ november december àwọn market both forex market àti cryptocurrency market yóò mọ àwọn èèyàn yóò mọ kówó púpọ̀ owó púpọ̀ wọ́n mọ̀ kó kúrò ńbẹ̀ torí àwọn èèyàn fẹ́ gbádùn owó wọn invest ẹlòmíì ti ṣòwò láti january ẹlòmíì september tá a wọnú ẹ̀ yìí ni ó ṣẹ̀ṣẹ̀ kówó sí market a fẹ́ kówó jáde kó tó di kérésì kó tó di christmas kó tó di new year ìyẹn lẹ fi rí i pé ní gbogbo december àti new year owó cryptocurrency ó máa ń fìdí janlẹ̀ ó máa ń wálẹ̀ value ẹ̀ máa ń drop value ìyẹn àwọn investors àwọn tó ń trade forex náà wọ́n máa ń kówó wọn púpọ̀ kúrò àwọn èèyàn máa ń sọ owó nù gan ní time of december yẹn nínú trading torí pé ọ̀pọ̀lọpọ̀ ó ti kó owó kúrò níbẹ̀.
1: ẹ ṣeun ẹ jẹ́ lọ sókè lọ́nkà lọ polówó ọjà à ń padà bọ̀.

0: My bad.
1: Ẹ ní kọkàn yàwó ẹ wọn ní ohun tó mú bá lélé tí fi ń pariwo náà ni ó mú yàwó tí ó mọ pariwo bí ọrọ̀ má di ẹ ẹbọ ni yorùbá ṣe máa ń sọrọ ohun tó bá ṣàti kan bá lé yóò kan yàwó náà tó bá mú bá lé doríkodò yàwó náà mọ dún ṣíoṣíó bí ọrọ̀ má di ẹ ní o orílẹ̀-èdè nàìjíríà
2: instagram jordan 105 fm lagos
1: ó ti dàpérò fún gbogbo àbẹ́ ìròyìn tún jáde láàárọ̀ ojoojúmọ́ ní ìròyìn jáde a sì mọ ká àbí a ká àti kò dé láàárọ̀ yìí ẹ káàárọ̀ là ń kí ara wa nílẹ̀ ẹ kó òtù ẹ kó ojúmọ́ ẹ kó òtútù yìí bóò ni gbogbo ẹ̀ a ò jí rebi o akiyin láàárọ̀ yìí o òní náà ni ọjọ́ kẹta nínú oṣù kẹsàn-án tí wa ò ní ta yóò sì san wá sówó lágbára ọlọ́run adúpẹ́ òkè yín o.

0: lórí ọ̀rọ̀ iná náà ni ìròyìn ilé náà ti jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní 4.85 million tó jẹ́ fún ti electricity ìyẹn àwọn tí. wọ́n lóná tí wọ́n jẹ́ oníbàárà àwọn oníná. òun náà ni wọ́n ní àwọn tí wọ́n ní wọ́n. àkálẹ̀ iná tá à ń lò ní wọ́n ṣàlàyé wá sí ìmọ̀ nínú ẹgbẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìyọ̀nbá nígbà jẹ̀wọ́n lẹ́jọ̀wọ́n wọ́n ní ilẹ̀ nàìjíríà àwọn ilé iṣẹ́ tó tó mọ́kànlá tí wọ́n ń fún àwọn aráàlú ní iná ilé ìyẹn àwọn ilé iṣẹ́ tí wọ́n ní wọ́n ń fún àwọn aráàlú ní iná lórílẹ̀‐èdè nàìjíríà ló jẹ́ pé.
1: This is Jordan.

mẹ́ta ìbọn AK-47 méjì àpò ìkó ọta sí mọ́kànlá àti ọta ọgọ́sàn lọ́wọ́ àwọn jàǹdùkú agbébọn náà. Ọ̀gágun Danja sọ wípé bí ọwọ́ ṣe tẹ ògbóǹtarìgì agbésùnmọ̀mí náà kò ṣẹ̀yìn bí ikọ̀ operation fansaya máa ṣe ṣàkitiyan láti finá mọ́ àwọn agbésùnmọ̀mí níbi gbogbo tí wọ́n ní wọ́n ṣọṣẹ́ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá ìyẹn lórílẹ̀‐èdè yìí. Ó ní àwọn ọmọ ogun ṣetán láti jẹ́ kí àlàáfíà jọba padà láwọn agbègbè táwọn jàǹdùkú agbébọn eléyìí tí wọ́n ti ń ṣọṣẹ́ o. Àwọn ọmọ ogun náà wá ní àwọn wà nídìígbé o láti kojú ìjà sáwọn agbésùnmọ̀mí láti finá mọ́ wọn àti láti rí i pé àlàáfíà yóò jọba láwọn agbègbè eléyìí tí wọ́n ń ṣọṣẹ́. Danja ló sọ bẹ́ẹ̀ ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní àdúpẹ́ ẹ máa tún bá wa mú wọn balẹ̀ ẹ mọ ya bò wọn bí ìgbà tí BRT bá gba gbogbo títì ni ẹ ṣeun ojú òní ti ẹ̀yàn mogun ìyẹn wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

ẹni tí ó jẹ́ balógun fún olúùlú ilẹ̀ wa lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn mínísítà fún olúùlú ilẹ̀ wa ìyẹn sọ wike ó sọ̀rọ̀ láàárọ̀ yìí wike ni ẹ wo èmi lẹni àkọ́kọ́ tí wọ́n kọ̀kọ́ gbé bí ààrẹ bọ́lá ahmed tinubu ò bá fi lè wọlé sí ipò ààrẹ lọ́dún 2027 bẹ́ẹ̀ ni èmi náà kọ̀kọ́ gbé wike ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ wo èmi lẹni àkọ́kọ́ tí wọ́n kọ̀kọ́ gbé tí wọ́n kọ̀kọ́ ṣe ní jàǹbá tí ààrẹ bọ́lá ahmed tinubu ó báyìí lè pàdánù ọdún 2027 láì wọlé gẹ́gẹ́ bí ààrẹ sísà kejì ó ní ẹ wo tẹ́ rí ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè Atiku Abubakar tàbí Peter Obi ó ní ìkankan lu wọn tó bá wọlé ó ní ẹ wo èmi wike ni wọ́n kọ̀kọ́ gbé torí pé òun ń lo gbogbo agbára òun àti ìfẹ́ òun láti ṣe àtìlẹyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu kí wọ́n lè padà wọlé fún sáà kejì ó ní ṣùgbọ́n ó ní tí ààrẹ bá wá lọ pàdánù ó ní òun lòun òun gangan ni first target bí àṣẹ léèbó ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní daily post ló ti ẹ̀ taari ìyún síta láàárọ̀ yìí. wọ́n ní àwọn ọmọ ogun guide brigade àwọn yẹn ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n wọ́n ni wọ́n gba arábìnrin kan tí wọ́n pè ní adonkier wọ́n gbà sílẹ̀ o ẹni tí ó jẹ́ aya brigadier general basil adonkier retired bàbá òun ti fẹ̀yìntì nídìí iṣẹ́ ológun wọ́n ni wọ́n ti gba ìyàwó rẹ̀ lẹ́ o lẹ́yìn tí wọ́n ní àwọn wọ́n jí gbé ní ilé rẹ̀ tó wà nílùú àbújá gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ fún ìwé ìròyìn kan àti àwọn akọ̀ròyìn ibẹ̀ náà ni wọ́n ti sọ ní àná ọjọ́rú wẹ̀sídẹ̀ẹ́ wípé arábìnrin adonke wípé àwọn ti gbàálẹ̀ ní nǹkan bí aago mẹ́wàá àbọ̀ alẹ́ ní ọjọ́ àkọ́kọ́ nú oṣù tá a wà yìí ó ní àwọn gbé ìgbésẹ̀ náà tí àwọn sì rí dájú pé àwọn gba ìyá ọ̀hún kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí ẹ ṣe o pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe wọ́n gba aya ẹni tó ti fi ẹ̀yìntì nídìí iṣẹ́ ológun yẹn general basil adonke wọn ni wọ́n ti gba ìyàwó rẹ̀ lẹ̀ o wọ́n ti gbàálẹ̀ ẹ ṣeun god bless you mo ṣàdúrà fún yín ẹ mọ̀ rí ṣe yín wà níwèé ìròyìn daily post láàárọ̀ tòní. ẹ wo ẹ gbọ́ ẹ súnmọ́ bí o gbogbo ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc bẹ́ ẹ bá kùnà tẹ́ ẹ ṣe iṣẹ́ yín tàbí ọdún 2027 dé gbogbo ẹkùn ọ̀dọ́ yín gbogbo ìjọba ìbílẹ̀ ọ̀dọ́ yín tẹ́ ẹ bá jáwé olúborí ń bẹ̀ ayọ̀yin bí ẹni yọ jìgá ni tàlẹ́ tó sọ̀rọ̀ gómìnà francis nwifuru ìyẹn gómìnà ìpínlẹ̀ ebonyi òun náà ló sọ̀rọ̀ báyìí ò wípé ẹ wo gbogbo alága ìbílẹ̀ ní ìpínlẹ̀ ebonyi bẹ́ẹ̀ bá jáwé olúborí ní gbogbo agbègbè yín yíyọ là ń yọyọ oṣùṣù ọwọ ayọ yín ni o ń yọ yín oṣù eléyìí ní ìlú àbákálìkì ìyẹn tó ń ṣe lùlù ìpínlẹ̀ ebonyi níbẹ̀ gangan ló ti sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ kan tó ti ń ṣàlàyé fún wọn pé ẹ wá o ìjọba ìbílẹ̀ mẹ́tàlá ńlá ní lọ́dọ̀ wa ń bí bẹ́ẹ̀ bá wá gbé àṣeyọrí yín jáde lọ́dún 2027 ayọ yín o ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní daily post ló ti ẹ̀ tí òun náà síta láàárọ̀ yìí.

0: ẹ wo kí Tinubu gbàgbé ìbò lọ́dọ̀ tàwa oje ta ló sọ̀rọ̀ miyeti ala òun náà ló sọ̀rọ̀ ó sì fi fakò mọ́ òkun yọ ó ní káyọ̀rẹ́ bọ́lá mẹ́ẹ̀ Tinubu ó ní kí bàbá ó gbàgbé ìbò láti apá ọ̀dọ̀ òun miyeti ala òun ló ṣe eléyìí di mímọ̀ láàárọ̀ yìí ó wá ní sẹ́ẹ̀rì ẹ̀sùn mọ́bí ẹ̀yìn ó ròyìn ẹ jẹ́ ń ṣàlàyé fún yín gbogbo wa náà la mọ́ mi.
1: Every day till payday.

0: lòun miye ti ala o lo so eleyi mimo laaro yi o wa ni sheri esun mo be yin royin e je nsalaye fun yin gbogbo ana la mo mi
1: everyday till payday
0: by file iyan belo case apc o wa reti ibo pe kitinu bo gbagbe ibo lapo odo awon o pe e ra fe bo lodo wa e file you know what be oro ti e po ton so sugba
2: your favorite tunes are just a click away you feel it
0: fọ́nrán fídíò kan tí ìwé ìròyìn daily post gbé jáde ní ìpínlẹ̀ Zamfara níbi tí wọ́n ti ń ṣe ìkéde ìpolongo ìbò níbẹ̀ ni wọ́n ti ní àwọn èrò ẹgbẹ́ òṣèlú apc wọ́n ni wọ́n máa ń pariwo àti ikú àti ikú ní ọkàn kí wọ́n máa pariwo tinubu
3: awesome talk every day all day
0: o wa ninu we royin na laaro toni eba nibe o so re ti soro lori pe ewo e je yo awon baba asale kuro ninu oro oselu ta ba ti yo oro baba
2: your favorite tunes are just a click away
0: asale kuro ninu oro oselu gbogbo o mo lo bo se ko

0: bi ko se to abu problem ina do bi bo ko le da wo morile de Nigeria du o lai ma le dibo fun tinubu lo 2027 iyen ki n se ohun ti won fi kewo ebi n pa yin o bo fun are bola me wọ́n ni wọ́n ti dá àwọn ọlọ́pàá mẹ́ta kan.
1: On social media, Facebook, Jordan 105.5 FM, Twitter,
0: Jo, ilé tí wọ́n ni wọ́n lọ́wọ́ nínú ikú ọ.
1: Jordan 105 FM, Instagram, Jordan 105 FM,
0: Link. Ọmọ ilé-ìwé Uniport, ìyẹn yunifásitì tó wà lù Port Harcourt.
1: Listen on the go at www.
0: Tọ́nà àwọn ọlọ́pàá yìnbọn pa. Wọ́n ni wọ́n ti yọ wọ́n bí ẹni yọ.
1: Do what Jordan 105 FM.
0: Ilé ìfowópamọ́ orí ẹ̀rọ ayélujára ti kó tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ àwọn da ẹnu kọlẹ̀ o, àwọn ṣègbà o, àwọn ṣàwọ́. Wọ́n ní ẹ má wà ẹ̀tẹ̀ ìṣèbà, ẹ má mà lè wà, ẹ má mà lè wà. Wọ́n ní àwọn òpèrè ti sọ̀rọ̀, wọ́n ti kọ̀rọ̀ jùpẹ̀ àwọn kọ́ o. Àwọn oníkọkúkọ orí ẹ̀rọ ayélujára ni síbẹ̀ o. Wọ́n ní ẹ̀yin kọ́ sọ́mọ àwọn kẹ fọkàn balẹ̀ kẹ mọ kówó yín síbẹ̀ pé owó yín kò sí nǹkan kan tí ó ṣe mímí kan ò ní mi o. Ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Wọ́n ní àwọn mọ̀lẹ́bí amúwo òun náà ni wọ́n ti ń rọ àwọn ọlọ́pàá wípé kí wọ́n tètè ṣe ohun tó tó àtohun tó yẹ, kí wọ́n ṣe pápápá lórí ilẹ̀ fẹ́stàkì eléyìí ti wàhálà rẹ̀ tó ń lọ lásìkò yìí o. Wọ́n ní kí àwọn àjọ ọlọ́pàá kí wọ́n dákun dábọ̀, kí wọ́n tètè ṣe ìwádìí àti ohun tó tó àtohun tó yẹ lórí ilẹ̀ fẹ́stàkì. Ìyún náà wà nínú ìwé ìròyìn àwọn ti fẹ́stàkì. Ìwé ìròyìn ti gbé ọ̀rọ̀ yín o. Ẹ lọ kẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ ìtorí àsìkò. Ẹ jẹ́ mú àwọn tó kù pépèpé gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àlàyé. Wọ́n ní ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Kaduna òun náà ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n mà ti ṣiṣẹ́ dáadáa o. Tó sì jẹ́ pé wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn afurasí ajínigbé adàlúrú, wọ́n ti mú wọn balẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà olóró lóríṣiríṣi lọ́wọ́ wọn. Ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ ìpunch náà ló gbé. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Zamfara náà ni ó ń ṣàlàyé nǹkan kan láàárọ̀ tòní níbi tó ti sọ̀rọ̀ náà, níbi tí wọ́n ti ní wọ́n ṣe àṣeyẹ ọgbọ̀n ọdún eléyìí tí wọ́n ti dá ìpínlẹ̀ Zamfara sílẹ̀. Tí wọ́n sì sọ pé èyí náà ló jẹ́ kí gómìnà náà sọ pé iṣẹ́ ń tẹ̀síwájú kí gbogbo ẹ̀ kó máa lọ. Ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí. Ẹ jẹ́ ń lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune káwo ohun tó wà ńbẹ náà, ká mú àwọn kókókókókókó bẹ̀ ká fi jomọ láàárọ̀ yìí. Wọ́n ní ọwọ́ ba dókítà kan àti àwọn tí wọ́n jẹ́ agbódegbà fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara. Kódà wọ́n ní àwọn tí wọ́n ń ṣe ààbò bí ọdẹ security wọ́n ní àwọn yun náà tí wọ́n fún wọn ní àwọn information bí àṣẹ ilé ìbò ẹjẹ́ ló bá wọn. Wọ́n ní ọwọ́ bá wọn o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọwọ́ bá. Ọwọ́ ọlọ́pàá tẹ èèyàn afurasí tó tó 79 nígbà tí wọ́n ní wọ́n ń ṣe ọdún kan àṣeyẹ kan tí wọ́n pè ní Takuta ní ìlú Kano. Ọwọ́ ba àwọn afurasí ọ̀hún. Ọwọ́ ọlọ́pàá tún tẹ àwọn méjì kan náà látàrí bí wọ́n ṣe ní wọ́n jí màálùú méjì ní ìlú Kebbi. Ọwọ́ ti bá àwọn ẹ̀yìn náà. Àwọn aṣọ aláàbò ara ẹni làbò ló ti àmọ̀ sí Isba. Òun náà ni wọ́n ní ọwọ́ wọn ba ẹnìkan eléyìí tí wọ́n ní ó ń bá ìyàwó oníyàwó ṣe tòtò mẹ́lẹ́tò ǹkẹ́yìnkẹ́. Irọ́ kìí ṣe ìyàwó níyàwó. Wọ́n ní ọwọ́ ọlọ́pàá tẹ arákùnrin kan. Ó ti fẹ́ ni yẹn rí ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ni wọn ò fẹ́ ra mọ́tò wá lọ. Àwọn òfin yẹn wọ́n máa mú bẹ̀hùn. Àwọn ọlọ́pàá Isba ọ̀rọ̀ wọn bá ń bẹ̀hùn. Ìyún náà wà ńbẹ̀ láàárọ̀ tòní. Ó ní ọlọ́pàá náà mú afurasí méjì kan eléyìí tí ó jẹ́ pé kóun máa lo àwọn ọmọlọ́mọ ní ìlú Ẹrú. Òun ni iṣẹ́ tọ́lọ́run ọba mi gbé lóun lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n ti bá ọlọ́run sì kọ́ ní gbélé lọ́wọ́. Ohun tó ń yàn fúnra rẹ̀ ni nílùú Àbújá wọ́n ní ọmọ ọdún mẹ́rin obìnrin ni wọ́n bá lọ́dọ̀ ẹ̀ tí wọ́n gbà lẹ̀ lọ́wọ́ ẹ̀. Ọmọ òun náà ọlọ́run ló mọ ohun tí ó máa fọ ọmọ ọdún mẹ́rin obìnrin ṣe ọmọ ọlọ́mọ. Àwọn òbí rẹ̀ náà sì máa gbowó ńlé. Wọ́n máa ní ọmọ àwọn ń bẹ nílùú Àbújá ń ṣiṣẹ́ lọ́dọ̀ àǹtí rẹ̀ àbí nǹkan kan. Ẹ wọ́n ti bá yún náà jàre ó wà ní

ròyìn daily post rẹ lọ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀ ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹ jẹ́ ń fi ti àmúlùdùn yìí kí n fi pẹ̀kẹ́ lu eléyìí kí n fi ṣẹnu mi dédé ṣíbí davido ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìrígà ó ní wo màá tó forílẹ̀ fún yín màá forílẹ̀ láìpẹ́ davido ló sọ̀rọ̀ ìròyìn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní burna boy ni olórin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí yóò wọ 4 billion kí èèyàn wo fọ́nrán èèyàn èèyàn 4 billion kan wo fọ́nrán èèyàn lórí youtube ọ̀nà ọjọ́ wo ni tèmi náà dé ẹ lọ máa wo tèmi náà lórí youtube àti facebook kémi náà mọ orowó kí n lè máa ṣe give away fẹ́yìn olólùfẹ́ mi ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní burna boy congratulations 4 billion youtube views àwọn èèyàn tó wo 4 billion ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ jẹ́ lọ sójú òpólẹ̀ àwọn ìròyìn tá a mú wá fún wa láàárọ̀ náà nu 09063352 ẹ jẹ́ àtẹ̀lé òfin àti ìlànà ìyẹn lápá bẹ̀hùn kí a lè gbọ́ ara wa yé dáadáa 09063352.

0: Hello, Ekaaro, Eko Ojumonbe.
1: Ekaaro sir.
0: Ekaaro sir.
1: Ati daro ma je fun yen o.
0: Ami sir, o ko yan ati bi ta
1: tin pe. Awa do yin si yin gbo.
0: Ami sir.
1: Alagba ti ami baba an boys la to bi jo.
0: Aba o.
1: Awon omo lokun awon agbopero wa ko. Se ati yori ti won se. Olorun to baba fun lati yori se.
0: Mi.
1: Olorun ma ko alowo. Wa ni sisi awon ni won ma bori awon agbesun mi lati Olorun. Lola didi asiko yi.
0: Sim.
1: Ìdẹ̀fidẹ̀ tí mo fẹ́ mú àti ìmọ̀tẹ́lẹ̀ náà fi yé tó ṣèlú wá fẹ́ fún ẹnẹ̀kọ́ fi rẹ̀ kọ̀ọ̀kan sínú àwọn olóṣèlú okùn tí ń tẹ̀lé adé léṣe káàkiri tẹ́lẹ̀. Àdékò lọ.
0: Ẹ ṣeun bá mi. 09060335 2.
2: Ẹ̀lú ẹ̀kaàrọ̀.
0: Ẹ̀kaàrọ̀ sà.
2: Èmi ni Adé láti Ayọ̀dọ̀.
0: Ẹ̀kaàbọ̀ sà.
2: Ọ̀rọ̀ EFCC lèmi fẹ́ dá sí
0: o. Ok sà.
2: Sọrí ọ̀rọ̀ EFCC yìí, ọ̀rọ̀ EFCC yìí ni bọ́yẹ ṣe ìjọba ìjọ ẹyìn ó yẹ kó fáwọn pípọ̀ ní freehand kó ṣiṣẹ́ dáadáa ni o. Ṣé rí owó àwọn ọ̀pọ̀lọpọ̀ owó owó ìlú yìí wà lọ́wọ́ àwọn èèyàn tí gbogbo ẹ̀ ó kàn ṣe ṣe àwọn táǹpa ó dàbí gbà wọ́n iṣẹ́ ìran wọn dè lórí wọn ò rọ ó dàbí gbà téèyàn ro pé ó wọ́n fẹ́fẹ́fẹ́ ni o. Ẹgbẹ́ bàbá bá fọjọ́ gbà tó wà ń bẹ̀ ó pé egbò rí dájú má sọ pé pàtì ìyẹn ni ẹ wà lọ gbé ẹni ẹ o. Bàbá má wò pé tó wà ń dìde fi owó ìrẹ́ gbọ́dọ̀ wúlòrú òun wọn iṣẹ́ ni iṣẹ́ ìlú yóò ṣe lọ ṣiṣẹ́ yìí o. Àwọn tó bá rí nǹkan tó bẹ̀ àwọn ìlú là ń yàtọ̀ náà ní ẹ̀sìn ti èlò ní tó bá rí dẹ̀kọ́ owó kọjú ìlú yìí náà. Fún ohun tá à ń sọ ni pé kí wọ́n local government state ìkọ̀kọ́ yàwọ̀ bẹ̀ ọkọ́ nítọ̀ enforcement ó fún ó fi àǹkan ṣiṣẹ́ yìí ó ṣe ní tiwọn ní iṣẹ́ yẹn ò kò found iṣẹ́ yẹn ò found o àwọn ICPC àgbọǹkankan wọn àìpá mi ò ní ohun tó ICPC mọ o.
0: Ẹ ṣeun sá.
2: Ọlọ́run á jùwà mú
0: o. Àmì ò bàbá mi Adé láti Ayọ̀bọ. Ẹ ṣe gan sá. 09060335 ojúmọ́ rẹ o. Ẹ̀kaàrọ̀.
2: Ẹ̀kaàrọ̀
0: sá. Ọ̀gbẹ́ ọyún orúkọ yín o.
2: Àjọba láti túbẹ̀.
0: Àjọba láti túbẹ̀ ẹ̀kaàbọ̀.
2: Ṣé ọ̀rọ̀ yìí lè ṣe wọ́n fẹ́ dá sísà?
0: Ok, à ń gbọ́ yín.
2: Ṣé owó tí wọ́n gbà yẹn náà ibi ló ń kówó yẹn sí? Yàtọ̀ wọ́n ní wọ́n akọ̀ gbọ́ pé wọ́n ń gbowó gbowó kí ni wọ́n fi ń ṣe gbọ́n ní Nàìjíríà? Ìyẹn wọ́n fẹ́ dá sí
0: o.
2: Ẹlẹ́ẹ̀kejì. Ẹni tó fún àwọn agbésùn ní kọmíṣọ̀ tí wọ́n mú yẹn.
0: Bẹ́ẹ̀ni.
2: Kó wọ́n ṣe ìdájọ́ ó yẹ kọ́ lẹ̀ kí àwọn ẹ̀kọ́ kọ́ yẹ ju fún ọ̀dàrẹ́ sí ni kò nídìí pé kọ́ tún wá ìdí wọn mọ́ bá àwọn olóńgbà Nàìjíríà jẹ́ ọ̀bá mi. Ẹ bá sọ fún ẹ̀dàpọ̀. Ẹló.
0: À ń gbọ́ yín.
2: Ẹ bá sọ fún ọ̀rọ̀ ògùn ṣéṣe pé kò fẹ́ràn ọkọ̀ ẹ̀dùn àwọn kó jọ ọ́ tọ́rọ́ nu. Ọgbọ́dọ̀gbẹ́ sẹ́nítọ̀ yáì òdòbá akúndé ìdókò bá ṣe díẹ̀ mẹ́ ọ̀dà ọ̀sà.
0: Ọ̀la.
2: Ṣé o ní gbọ́ fún yín sà?
0: Àmì àtẹ̀yìn ni mí náà ní gbọ́kù yẹn ń tó ń dunni nípò lọ́rọ̀ ẹ̀ ni. Ẹ bá wọn ṣọ̀nà tún bẹ̀rù ẹ̀dákun ẹ̀ lọ́ ẹ̀kaàrọ̀ o.
3: Ẹ̀lọ́.
0: Tọ́nà bá da ọrọ̀ ajé ojú gọbí. Ẹ̀lọ́. Ẹ̀kaàrọ̀ sà.
3: MC.
0: Present sà.
3: Ẹ kọjá mẹ́ta o.
0: Yes sà.
3: Àwọn olè láti ọjọ́ rẹ̀.
0: Ẹ káàbọ̀.
3: Ẹ ṣe gan ọ̀gbẹ́ni Benjamin láti ìjú.
0: Ẹ káàbọ̀ sà.
3: Ilé ìdìbò fẹ́ dá síbẹ̀ ni nípa ti àwọn federal government civil servant. Wọ́n ní pé minimum wage kò jẹ́ $300,000.
0: Bẹ́ẹ̀ni.
3: So ní ọ̀pọ̀ pé mo sọ tipẹ́tipẹ́ pé owó àwọn òṣìṣẹ́ ìjọba àwọn jẹ́ ọ̀pọ̀kùtẹ̀lẹ̀ fọ́bẹ̀mù Nàìjíríà. Nígbà tí wọ́n bèrè fún minimum wage dìgbọ́n àwọn aráàlú ń gba minimum wage sí bẹ́ẹ̀ ni ṣòwò Nàìjíríà máa wáyé sí bẹ́ẹ̀ ni ìka máa wọ́n sí kágbà $1,000,000 àti minimum wage kò lè tó ná. Ṣé ìjọba bá tó sí orí ìka tá à ń gbà ká dẹ̀ mí sọ pé àbáwọn ìjọba sọ̀rọ̀ pé ká dẹ̀ ṣe nọ́mà is the best kí pé lọ́sọ pé minimum wage ṣé wọ́n kọ́ kí ara wọn pẹ̀lú àwọn senators pẹ̀lú àwọn ministers. Appointment yàtọ̀ sí civil servant. Ṣé ìṣòro tá a dé nìyẹn o ọ̀tá wọn sọ̀rọ̀ o ká má tẹ̀ gbéyẹn wọn tó pẹ́ o. Nígbà tí a bá yára máa sọ pé tinubu ṣé tinubu ni nígbà tí a bá sọ pé wọ́n gba $300,000 minimum wage ṣé ìjọba ò ní gbé ọ̀nà tó wọ́n yọ
4: Everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
5: Yeah.

0: ẹ
1: ṣeun ma ẹ ṣeun ma má mi bọ́lá láti Àkùtẹ́. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
2: Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
1: Ẹ̀ káàárọ̀ sà.
2: Ìlàjà ikú ètò.
1: Ọlọ́run ló ń tọ́.
2: Orúkọ tèmi ni Abdulkare Abdulwasi láti Ànàkájà.
1: Ẹ káàbọ̀ bàbá.
2: Ṣé rí lérí tàwọn civil service èmi náà fẹ́ sọ̀rọ̀?
1: Ok sà.
2: Ta bá wo lórílẹ̀-èdè Nàìjíríà? Civil service bóyá 40% náà kó o. 60% tó kù àwa aládàáni nǹkan ni wa o.
1: Àwa táwọn ṣiṣẹ́ lápò ara wa.
2: Bẹ́ẹ̀ni o, lápò tó. Nítorí pé káwọn òṣìṣẹ́ máa jà fún mi pé bí nǹkan yóò ṣe wálẹ̀. Àwọn náà làwa náà rí bí alágbára sẹ́ni bá dájú kọ̀jọba. Ká fowó pín nǹkan ni kókó. Bí kí gbogbo tó lè yí wálẹ̀, ká ṣe rìfáínárì wa. Gbogbo símẹ́ǹtì tó ń wọ́n tó di bíi 15,000 per bag yìí kí gbogbo ẹ̀ wálẹ̀. Gbogbo padà rọrùn. Báyìí tó ń gbẹ̀ kún ó. Bí ìgbà tíjọba fún wa lóúnjẹ tó fún alágbomọ̀ yàgbẹ́ sí ni o. Ìgbẹ́ máa tún le koko ni wa bẹ̀ wọ́n o. Ṣé wárí kejì tí mo fẹ́ fi kún? Bíi tàwọn àmì tó ṣàṣeyọrí ní Sanfara àti Kasina mú yìí wọ́n o. Olúmọ̀sán ọlọ́sán ọbọ̀ láyọ̀ o. Ọlọ́run àforíjì Nàìjíríà lọ́kàn balẹ̀ o. Ogun bandiiti adùn gbàgbé láti Ọlọ́run o.
1: Gbogbo
2: ajínigbé Yorùbá fòpin sí o.
1: Ọ̀dàánù
2: ní Jóná o kò ní bàjẹ́ o.
1: Ẹ
2: ń fira wọ̀.
1: Mo
2: kì í bàbá.
1: Mo pẹ́
2: kú lóṣù yẹn.
1: Ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sà. Ẹ̀sìn èmi gan gba mo ń gbé fún yín bí gbogbo yín pátá yín fámìlì mi. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ ẹ kú sí ìlú wa.
1: Ẹ sà.
3: Eré ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ sí.
1: Orúkọ yín o.
3: Tolú Ẹsẹ̀ Ànàpájà.
1: Ok sà.
3: Ọ̀rọ̀ mẹ́ta. Eré mẹ́ta yẹn àwọn òṣèlú wa àwọn oníwẹ́rà ní di distribution yẹn. Ṣé ó máa ṣòro fún wọn láti lè jẹ́ kí mẹ́ta lọ dédé? Ẹ jẹ́ ká padà sí àtijọ́ kí mẹ́ta direct kọ́ máa fún wa ní iná.
4: So my people, this is not Jordan Drive, now they listen to, so get better information, we won't give you no move an inch, but if you don't say one move, move your radio too.
5: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
6: the voices you need at work all day every
3: come out to see.
7: Ọ̀rọ̀ tó lè fẹ́ sọ nínú gbogbo ọ̀rọ̀ tó wá ni ọ̀rọ̀ àwọn oníwúgbà ẹ̀.
1: Ok.
7: Ìgbà tí àwọn oníwúgbà bá tún close ní Nàìjíríà, kí ìjọba yóò lè rí tó. Ọmọ orú àwọn èèyàn tó máa jẹ́ ẹjọ́ òṣìṣẹ́ lọ́wọ́
1: wọn. Wọ́n máa tún
7: dùn. Akọ́kọ́ ti yọ̀ wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Kábíyè sọ lọ.
7: Ẹ wo oní sọ àwọn tó ní níṣẹ́ lọ́wọ́ máa pọ̀ gidigidi gan. Àwọn tó fi tí ìjọba tún bẹ jẹ káwọn olóyìn ọmọ nísìn lórílẹèdè nàìjíríà tí wọn dẹ ń wo rẹ ẹlẹkẹjì ìdí mo tún bẹ wò.
1: À ń gbọ́ yín sà.
7: Ẹ àti àwọn òṣìṣẹ́ àfáà tó nílò ègbò ni ọmọ tí ẹ̀rọ ní jẹ tíra o. Ẹ tí wọ́n sọ pé kí wọ́n fowó kù kí wọ́n fowó kù náà ṣé báwọn náà máa rè jùlọ wọ́n máa ra gàrí lọ́jà. Ẹ wọ́n bá lùkọ́ àwọn dúró de rárá ni náà. Akàn ìṣe ọlọ́pàá ni à ń dúró de rárá ni. Ó ṣe rí ibi wọ́n ti ní wọ́n bá ṣàjọ́dé àwọn náà bá bá bẹ̀. Ó ṣe rí nìyẹn.
1: Ẹ ṣeun ẹ ṣeun bá mi yan Ọláwálé láti Festac. Ẹ ṣe gan sà. Wọ́n ní àáfàá tó níyàn ó mú ọmọ ẹ ò lè jẹ tíra. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
8: Ẹ máa kú ètò.
1: Ẹ káàárọ̀ bàbá.
8: Bí
1: ọ
8: fátọ́ ìtajọ wọn náà jẹ́ ìjọba àjọpọ̀ ẹgbẹ́ ọlọ́run.
1: Àmì àmì.
8: Gómìnà Akínọlá Akínfàlà látàbẹ̀ ṣẹ́ẹ̀ṣì.
1: Ẹ káàbọ̀ sà.
8: Àwọn tó kú wa ṣe takuntakun tó ń ṣe ìlú àfiṣẹ́yìn wọn o.
1: Àmì àfiṣẹ́yìn o. Àmì o.
8: Ẹ̀bẹ̀ tí mo kàn máa bẹ̀ wọ́n kò sí ni pé wọ́n ń gbọ́ gbogbo bá mi. Gómìnà làwọn fún àwọn kan lóye mọ́. Àwọn bá rí gbogbo àbẹ́dò ní kán dájú wọn dájú wọn fún ọjọ́ ẹ̀wọ̀n ní máa dá fún ọ. Àwọn tó máa ma dá kọgúlọ́gbọ̀ ẹ̀wọ̀n tó máa plow lọ́dí máa dá ọgbọ̀ ẹ̀wọ̀n tó máa jáde. So nípa tí àtìkù òbí. pàtàkì tó ń ṣe fún Tinubu ọ̀pìn oró Tinubu lágbára ni lágbára ọlọ́run bàbá ẹ̀ ó máa ṣe ìkejì lágbára ọlọ́run lágbára ọlọ́run. Ó jẹ́ káàtì kú mọ̀ pé South ló kù ló kàn ó dẹ̀ gbọ́dọ̀ ọdún mẹ́jọ tí ló ń kọ lójú.
1: Akinola Akinfala láti Abesa State. Wọ́n ní ọ̀rọ̀ tó mú baálé ilé tó fi mí kanlẹ̀ ní ọ̀dẹ̀dẹ̀. Òun náà ni ó mú ìyá ilé ilé tó fi ń ké bí òrò máa dìẹ̀. Ẹ ló ọ̀rọ̀ kan baálé kan ló jẹ́jọ́ ẹ káàárọ̀ sà.
9: Ẹ máa kú ètò.
1: Ọlọ́run ló ń tò ó.
9: Mr. Adeodemola.
1: Ah, baba wa.
9: Ọgá jí láti Jọ̀là School ló ti ń ṣe.
1: Ẹ ra sá.

0: Sáàjì Odémọ́lá.
1: Ah, bàbá wa.
0: Wọ́n ga jù láti ìjọba school ló ti ń sọ.
1: Ẹ ra sá.
0: Aláwọn lọ ń kàmpẹ́ẹ̀n ní ibì kan ní North Bayakana ló lè pè náà. Wọ́n kàmpẹ́ẹ̀n torí.
2: Listen now and turn up.
0: O lè fẹ́ rí olóṣèlú kò sọ gbọ́n tí wọn ò lè lò wọ́n láti di against Tinubu. So ẹ̀jẹ̀ ń fẹ́ lómi láàyè.
1: Ó dá iṣẹ́ ọ̀rọ̀ Tinubu àti Kúnlé Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá Bàbá
3: Mr. Balogun lọ́ta abúlé ẹgbà.
1: Ẹ káàbọ̀ sá.
3: Ẹ kú iṣẹ́.
1: Ẹ sá.
3: Ọlọ́wà tó bọ̀bà fún iṣẹ́. So, mi ò rí ọ̀rọ̀.
2: Your favorite tunes are just a click away.
3: Ọ̀rọ̀ ológun tó ṣe.
1: Okay, sir.

0: Train. Follow us on social media. Facebook. Jordan 105.5 FM. Twitter. Jordan 105 FM. Instagram. Jordan 105 FM Lagos. Listen on the go.
1: Eyẹ kọla wọlé láti ìlú Ògidó.
2: Ẹ káàbọ̀ sá.
1: Ní ti àwọn owó òṣìṣẹ́. Ẹ ṣàbẹ̀tí tí náà ń wúwo ìkí lójoojúmọ́. Ẹ ń bo ni àwa ti fẹ́ gbà ti wà. Àwọn náà máa rìtáyà o. Àgbà ń bọ̀ wá sàn wọ́n. Kò jù bẹ́ẹ̀ lọ sá.
2: This is. Oh no, wa ri taya agba nbo wa kan won. Ele ka ro o.
1: E ka ro
2: sir.
1: Oh, e ku so.
2: Yes sir.
1: Ele be lan ti ewo ni lero.
2: Ami.
1: Aku lo nsi awon omo Nigeria bayi. Ti mo fi atiku lo ru le. Atiku. Se bi baba ti wa nse to se da bayi. Iyanje yan ibi pakaluku ani kaka o ribi se lo. Plant it is 10,000. Gbogbo ẹ̀hún àti ẹ̀rùjútù ẹ̀ àtikú. Tí ọ̀bà tí ó àtikú Nàìjíríà ti burú jù báyìí lọ, tí ọ̀bà tí àtikú àtọ́.
0: Jordan

0: wọ́n ti ṣe ní tíréètì lákọ̀ọ́kọ́ nìyí tán láwọn ń jà fún 70,000 ṣé 70,000 ṣe ná ṣé ó tó ná lọ́sẹ̀ kan
1: kankan ọjọ́ méjì gan ti tán.
0: A ní kọ́ jà fún ọkàn jẹ́nẹ́rà ipò kọ́ jà fún sọ́fídì kọ́ jà fún sáínárì mo ti ẹ̀sọ́ ń gbà kan pé wọ́n lọ bá bàbá ọ̀sìn ọ̀mọ̀lẹ̀ wọ́n bèrè bọ́ ṣe ń ṣe ìjọba àwọn òṣìṣẹ́ má yẹn ni the best náà tó ti ṣe president ìjọ àwọn òṣìṣẹ́ wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ̀ ìgbà táwa ń ṣiṣẹ́ à ń gbádùn ẹ̀. So wọ́n jà fún 300,000 nísìn ṣé 300,000 yẹn ṣé káfẹ́ ìgbà pọ́n máa wọ́n fún wọn nísìn ń bo lọ́rọ̀ nǹkan tó máa fẹ́bọ̀ gbogbo orílẹ̀-èdè ló yẹ kó fáìtì fún àwọn tó ń ṣe lórí wọn wọn mọ kankan wọn kàn ń ṣe lórí ni. Ìkejì ni ti ọ̀rọ̀ APC náà wọ́n ní wọ́n ti ẹsẹ̀ kan bọ́ odò òní ń fa wọn àti ìbẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ ọ̀pá táwọn sàǹfàrà ṣe nǹkan tá a sọ lọ́jọ́ náà nìyẹn ń pé ọmọ ẹni ò lè ṣèlú bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀síkẹlòmíì bàbá tinubu fẹ́ ṣe nǹkan àti ìyàwó ẹ̀ òkè ọya àti ilẹ̀ ibo ló ń ṣe sí. Náà tó bá tọ́jú wíkẹ́ dáadáa wíkẹ́ wà lẹ́yìn pdp ní rivers ó lóun wà lẹ́yìn tinubu nísàlẹ̀ ń bí wọ́n ta bàbá náà ń gbà kan tán. Títí ẹ rí kí bàbá ronú kó ṣe nọ́mà kó mọ̀ kan wálẹ̀ epo yìí kó dà padà kò sí kan tó fẹ́ dà fún tọ́sídì kó dà padà kò sí kan tó fẹ́ dà fún. Wọ́n ní ṣéètì méjì làwọn ìdẹ̀wọ́ ní sẹ́yìn níbo náà kó wọ tọ́sídì tó pín fún ọ́nbó náà kó sí.
1: Tọ́ ẹ ṣeun ìyá mi.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday are

0: orúkọ Jésù máa jóná máa jóná máa jóná máa jóná máa jóná máa jóná wọn ni bí òwe náà lílù àjídìgbò gbogbo òwe ikú ọmọ tí ayé ń pa fún mi lórúkọ Jésù jóná jóná jóná jóná jóná jóná jóná jóná jóná jóná gbogbo ń tẹ́ fi ń pòwe fún mi láti fọmọ pa mí lẹ́kún gbogbo ń tẹ́ fi ń pòwe fún mi láti fọmọ dá mi lóró gbogbo ń tẹ́ fi ń pòwe fún mi láti bu aṣọ lára mi lórúkọ Jésù iná jorun iná jorun iná jorun wá orúkọ Jésù lẹ́ẹ̀kan mo jáde láàrin àwọn tí ó sì kú ọmọ láyé lórúkọ Jésù mọ́mọ́ yóò láksàn mo jáde láàrin àwọn tí ó sì kú ọmọ láyé mo jáde láàrin àwọn tó wáyé wá sùkú ọmọ mo jáde láàrin àwọn tó wáyé wá sùkú ọmọ mo jáde láàrin àwọn tí ọmọ kì í tọ́jú lọ́jọ́ alẹ́ mo jáde láàrin àwọn ọmọ tí ń ráre lọ́wọ́ ọmọ mo jáde láàrin àwọn táyé ń fá dárò lórí ọmọ mo jáde mo jáde mo jáde lórúkọ Jésù orúkọ mi máa parẹ́ láàrin àwọn tí ó sùkú ọmọ láyé láàrin àwọn tí ó sùkú ọmọ láyé ẹ̀jẹ̀ Jésù pa orúkọ mi rẹ́ pa orúkọ mi rẹ́ pa orúkọ mi rẹ́ wàá ní mo dá mọ́ jẹ̀mú bó ti wulẹ̀ kí n pẹ́ láyé tó ọmọ ò ní kú mọ́ mi lọ́wọ́ mọ́mọ́ yóò láksàn lórúkọ Jésù ní gbogbo ojú ayé mi lórúkọ Jésù ọmọ ò ní kú mọ́ mi lọ́wọ́ ọmọ ò ní kú mọ́ mi lọ́wọ́ mo kọ̀ láti sòfò lórí ọmọ mo kọ̀ lórúkọ Jésù mo kọ̀ lórúkọ Jésù òfò lórí ọmọ mo kọ̀ òfò lórí ọmọ mo kọ̀ ìráre lórí ọmọ mo kọ̀ ìjìyà lórí ọmọ mo kọ̀ ìpọ́njú lórí ọmọ mo kọ̀ wàhálà lórí ọmọ mo kọ̀ Jésù Olúwa wà mọ́mọ́ yóò Olúwa ló ṣe ràn mí sí ọ mo sì gbàdúrà fún ọ ní orúkọ Jésù bàbá yóò Olúwa ràn mí sí ọ mo gbàdúrà fún ọ lórúkọ Jésù láàrin àwọn tí ọmọ òkú mọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ Jésù pa orúkọ rẹ rẹ níbẹ̀ ẹ̀jẹ̀ Jésù pa orúkọ rẹ rẹ níbẹ̀ ẹ̀jẹ̀ Jésù pa orúkọ rẹ rẹ níbẹ̀ láàrin àwọn tá a ti bá dá mọ́ jẹ̀mú pé kò sọ gbọ́n tí wọ́n lè dá sí kò sí bí wọ́n ti lè ṣe pé ọmọ òkú mọ́ wọn lọ́wọ́ lórúkọ Jésù má jẹ̀mú yẹn jóná má jẹ̀mú yẹn jóná má jẹ̀mú yẹn jóná má jẹ̀mú yẹn jóná má jẹ̀mú yẹn jóná má jẹ̀mú yẹn jóná wá gbóhùn Olúwa lẹ́nu mi ẹni tó dúró nínú òkùnkùn tó ń fi kú ọmọ lépa rẹ kó gé ilẹ̀ ó gbé mi ilẹ̀ kó gbé mi ilẹ̀ kó gbé mi ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ ní orúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo sọ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo pàṣẹ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ mo pàṣẹ lórúkọ Jésù ayé ò ní bọ́ gbókù ọmọ Jésù Olúwa wa àmì we have a special holy communion ní ọjọ́ Sunday láti gbàdúrà fún àbò Olúwa ní kó gbogbo èèyàn mú kẹ́ẹ̀gì dání láti gba omi agbára kẹ lọ fi wọn ilé yín Ọlọ́run nínú oṣù kẹsàn oṣù kẹwàá oṣù kọkànlá oṣù kejìlá ikú méjì ó wọnú ilé mi wá gba omi agbára ní àárọ̀ Sunday tó bá ti ń bọ̀ ní church lọ́jọ́ Sunday mẹ́sù ọ̀pọ̀ mú kẹ́ẹ̀gì 5 liter dání tó fi gba omi agbára a máa ní holy communion service láti fi gbàdúrà fún àbò àti àjára nínú oṣù kẹsàn ó ní sọnù lórúkọ Jésù mo gbàgbé o alábiamọ prayer conference on the 21 ló máa bẹ̀rẹ̀ ó máa ní agbára afúrúgbè ni àkórí wa a sọ tẹ́lẹ̀ sáyé àwọn ọmọ wa ogun ọ̀sẹ̀ ìdí ọjà àánú ọ̀fọ̀n ìmọ́lẹ̀ yóò tàn ń ó sì ṣe rere ní orúkọ Jésù bó ṣe dé church lọ́jọ́ Sunday rèé o lókèètì abúlé ẹ̀gbá tàbí fágbà gbé ọ̀kadà ọ̀làníyì last bus stop Adétọ́lá road church bàbá Adéfisóyè tó wà níwájú olúwọ̀ ẹ̀yin arógun ṣe tiẹ̀ lè gba Madia ìjàyè power line máa jọ sọ kọ́lá alákòókò wọlé ẹ gbé ọ̀kadà Adétọ́lá road church bàbá Adéfisóyè tó wà níwájú olúwọ̀ mọ́ mẹ́sì àdúrà ọjọ́ Sunday yìí o wá gba holy communion wá gba omi agbára kó fi wọ́n gbogbo ilé rẹ ọfà ò ní wọnú ilé rẹ o ikú ò ní wọnú ilé rẹ o mo sọ tẹ́lẹ̀ nínú ilé tẹ́ ti ń gbọ́ mi ẹ̀mí ẹnikẹ́ni ò ní sọnù Báuríkà Ríbà Ṣáìdà mo pàṣẹ ní gbogbo ẹni tó ń gbò mí bí ọfà akú bá wà lára rẹ kó jóná bí ọfà ìsàn bá wà lára rẹ kó jóná bí irúgbìn ọ̀tá bá wà láyé rẹ kó jóná ohun gbogbo tó jẹ́ ọfà òkòkò kó jóná lára rẹ ní orúkọ Jésù nọ́mbà yìí kò ṣe fẹ́ tó bá wà lórí WhatsApp mẹ́sù ọ̀pọ̀ sẹ́ni prayer request yẹ lórí ayé rẹ àti ọmọ rẹ a gbàdúrà fún ó sì rí ọwọ́ ìyanu pèmí sórí nọ́mbà yìí tá a bá ti parí lẹ́yìn àdúrà yìí nọ́mbà náà 0800 85 60 97 02 máa pè mí sórí nọ́mbà yẹn lórúkọ Jésù mo ń gbàdúrà fún ànúwà ọkàn ànúwà àwọn ọmọ rẹ rí ògo wọnú ayé rẹ ògo wọnú ayé àwọn ọmọ rẹ ìṣeré wọnú ayé rẹ ìṣeré wọnú ayé àwọn ọmọ rẹ àlùyọ wọnú ayé rẹ àlùyọ wọnú ayé àwọn ọmọ rẹ lórúkọ Jésù wọn á kí ẹ kú oríire wọn á kí ẹ kú oríire lórí ọmọ wọn ó kí ẹ kú oríire o Jésù Olúwa wa àmì.
1: Ìyanu wa ṣẹlẹ̀ o ìyanu. Alabiamo prophetic prayer conference. Ipade adura fun gbogbo abiamo to se tan lati dojo adura ko gbon ro gbogbo je lori omo won. Ikeji ru re lodun 2026 akuri afurugbin disoa lala re lori omo ko mo le je eyan ko le ni lari. Irubi ni o to ba ti tasiko lati je won omo iko ni pa o. Omo to n tori re se lala pelu oni dagbere faye lojiji. Ki won le so ara re ati omo re di na. Ko se mu ko se fo kan fawon eka eniyan. Luluwa se n ko si ipade adura yi ojo meje luju adura yo fi ma ro. Bere lati Monday September 21 to Sunday September 27 2026. Ago mejo wuro ladura yo ma bere lojojumo wa pade wole akomoleyin folohun so ti gbogbo eyan mo si baba ileri ase ati olugbalejo baba adura prophet Michael Adefisoye orin emi latenu Kemire Hobart atawon akorin ijo Alabiamo prophetic prayer conference 2026 ikeyi iru re ma waye ni Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Abraham Ezomo Street Off Aden Road Adetola Bus Stop Lagos olugbalejo prophet Michael and lady evangelist Olugunmi Adefisoye telephone 003-462-8479 at 002-203-538 iwo to ofo mi je furugbin lori omo lo fa yo ka loruko Jesus.

0: gẹ́gẹ́ bí ẹni tó ń gbàdúrà àti gẹ́gẹ́ bí wòlíì àti àlùfáà ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ bí a ṣe ń lo ìlànà ẹ̀mí láti ṣe àkóso àlàsílẹ̀ ayé àmọ́ rárá màá dẹ̀ ṣàlàyé ohun tí ó wà díẹ̀ bí èròǹgbà ọkàn mi tàbí ohun tí mo mean níbi tí mo sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ló mọ̀ bí a ti ń gbàdúrà a mọ̀ bí a ti ń gbàwẹ̀ bí wọ́n ti kọ́ wa nìyẹn a dẹ̀ mọ̀ ń lò a dẹ̀ ń lò ó ní gbogbo ìgbà bọ́ àìmọye nínú àwa tí à ń gbàwẹ̀ tí à ń gbàdúrà ó la ò mọ bí a ṣe ń lo ìlànà ọ̀run láti ṣe àkóso àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí àti ọ̀run ni wọ́n ti ṣe àkóso ẹ̀ wá ó ò bá dẹ̀ mọ àwọn ìlànà wọ̀nyí wọ́n á kàn máa lo nǹkan ti ẹ̀mí kò dẹ̀ ní bẹ́ẹ̀ so ti rí àwọn tó ń gbàdúrà tí wọ́n sọ wípé àwọn ò rí pàdúrà ohun tí wọn ò mọ̀ leléyìí bá dẹ̀ ṣàlàyé ẹ̀ fún ó ò bá mọ pa ọ̀nà ẹ̀mí ó lè mọ bó ṣe fẹ́ ṣe ìrìn àjò ẹ nínú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ wo ló mọ bí a ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ò mọ̀ ìjìnlẹ̀ tó wà nínú iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n jáde láàárọ̀ wọ́n padà dé lálẹ́ wọ́n dẹ̀ ń rí pé àwọn sá ń ṣiṣẹ́ bọ́dí iṣẹ́ yẹn kò yọ nǹkan tí ọkàn wọn fẹ́ nítorí pé wọ́n mọ bí a ti ń lo ìlànà ọ̀run lórí ayé iṣẹ́ tó bá ṣe èrè ló yẹ kó mú wa ṣùgbọ́n nígbà tí agbára kan tó bá jù ọ lọ tó bá ti ń ṣe àkóso ibi tó ti ń ṣiṣẹ́ tàbí àdúgbò tó wà àwọn tó mọ ìlànà ẹ̀mí wọ́n mọ bí wọ́n ṣe lè wọ inú iṣẹ́ ènìyàn kí wọ́n máa kó èrè ẹ̀mọ́ ènìyàn lọ́wọ́ kí ènìyàn má dẹ̀ mọ̀ mo mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ka ọ̀rọ̀ ọlọ́run pé jésù ló sọ bẹ́ẹ̀ pé àwọn kan wà tí wọ́n ń pè ní ọmọ òkùnkùn jésù wá wípé wọ́n gbọ́n ní àrékérekè wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ sórí a wà nínú ìmọ́lẹ̀ ni àwa tá ń gbàdúrà a wà nínú ìmọ́lẹ̀ ni àwa tá gba ọlọ́run gbọ́ a wà nínú ìmọ́lẹ̀ ni pàápàá jùlọ àwa tá gba jésù ní olúwa tolùgbàláwa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé ọgbọ́n tá a fi ń gbé ayé kò sí nínú ìgbésẹ̀ àti làákàyè wa rárá a kàn ń gbé ayé pé bá a bá gbàdúrà ọlọ́run máa dáhùn àdúrà kódà ibi tó worst dé ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí ọlọ́run ṣe ń dáhùn àdúrà níbi tí ẹlòmíín tó ṣe aláìmọ ìrìn àjò ẹ̀mí dé ẹlòmíín rò wípé òun bá ti fi ọrẹ lẹ̀ ọlọ́run gbọ́dọ̀ fóun náà ní owó àìmọ ìlànà ẹ̀mí leléyìí àìmọ ìlànà ọ̀run leléyìí ní alẹ́ yìí mo fẹ́ ṣe ọ níyè ká lè jọ gbàdúrà pé ibo ni mo ti ń fi ayé mi sin ẹ orí mi níbo ni mo ti ń fi ayé mi sin ayé mi ó bá rí i pé òun gbàdúrà àdúrà rẹ ò gbà má wulẹ̀ blame ọlọ́run rárá bẹ́ẹ̀ kọ́ ó mọ àgbékalẹ̀ ọ̀run ni ó mọ bí ọ̀run ṣe gbé nǹkan kalẹ̀ gbọ́ mi àwọn tó ń wà nǹkan ọ̀fẹ́ kọ́kàn fẹ́ jókòó sílé owó dé àwọn tó ń wà nǹkan ọ̀fẹ́ kọ́kàn ta tẹ́tẹ́ ni wọ́n di olówó ifo àwọn tó ń ta tẹ́tẹ́ gan mọ̀ pé rísìkì làwọn tètè bẹ́ẹ̀ ni sà wọ́n mọ̀ pé àwọn kan gbé ìgbésẹ̀ tó le ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tó bá sọ wípé ohun tí mò ń sọ ó ń dẹ́rù bà wọn a jẹ́ wípé àwọn yẹn tí ò rẹ́dí àti san ìdíyelé àyànmọ́ nìyẹn sà bẹ́ẹ̀ ni àyànmọ́ ní ìdíyelé dà dádì àyànmọ́ ní ìdíyelé mọ́mì mi àyànmọ́ ní ìdíyelé àǹtí mi àyànmọ́ ní ìdíyelé ọ̀là tó rí yẹ ó ní ìdíyelé ogo tó rí yẹ ó ní ìdíyelé ire tó ń lé yẹ ó ní ìdíyelé bó o bá dẹ̀ rẹ́dí àti san ìdíyelé ẹ̀ bó o lé débi tó fẹ́ dé láyé ò bá ní ètò ò bá ní ìpinnu ò bá mọ bí wọ́n ṣe ń plan bó o bá rí pé o plan wà á kàn rí pé bó o bá rẹ́dí àti san ìdíyelé ẹ̀ wà á kàn máa jẹ ọmọ ayé ni ṣó o mọ̀ pé àwọn kan wà tí wọ́n ń ní agbára láti ti ènìyàn mọ́lé ibẹ̀ gangan ó ní mo lọ lálẹ́ àwọn kan wà tí wọ́n mọ̀ wípé ọ̀là wà lára ẹ̀ wọ́n mọ̀ wípé ògo wà lára ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ wípé àwọn ò ní ìgbàkan lára tí wọ́n ní pé kí wọ́n gba nǹkan tó ní ó rántí ọ̀rọ̀ tí mo sọ ní ìtẹ́ta pé àwọn kan ń lo gbàràdà ohun tó jẹ́ tiẹ̀ ò ní wọ́n ń lò bẹ́ẹ̀ ni ọgbọ́n tí àwọn ọmọ òkùnkùn gbọ́ nìyẹn wọ́n mọ̀ pé àwọn ò ní ṣùgbọ́n àwọn mọ bí wọ́n ṣe máa gbà lọwọ ẹni tó ní bẹẹ ni irú àdúrà tí à ń gbà lọla nìyẹn ẹni gba ọlà lọwọ mi tó ń lò ó olúwa gba padà olúwa gba ọlà mi padà nínú ibi tí mo wà tí mi ò rí òkò lò olúwa gba padà olúwa ó ní kí n sọ fún àwọn ènìyàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò ń rí yẹn ni wọ́n ti tì mọ́lé tí wọ́n dẹ̀ ti gba nǹkan tí wọ́n ní lọ́wọ́ wọn wọ́n gba ọlà lọ́wọ́ wọn wọ́n dẹ̀ tún wá tì wọ́n mọ́lé ó ní olúwa báwo ni olúwa ní pé kí n lọ wọ Isaiah chapter 42 verse 22 pé àwọn ènìyàn tí a jà lólè lélẹ́yẹ tí a dẹ̀ tún mú pamọ́ sínú ihò a jà wọ́n lólè ohun tó tọ́ sí wọn a gbà lọ́wọ́ wọn a tún wá fi wọ́n pagbọ́ olúwa wá wí pé ohun tí mo ní kó lọ túlẹ̀ nìyẹn àwọn tí a tì mọ́lé àwọn tí a dámọ̀ àtìmọ́lé ayé àwọn tí wọ́n gba oore lọ́wọ́ wọn tí wọ́n tún tì mọ́lé jẹ́ wọ́n ṣàlàyé ẹ̀ fún ọ kí n tó sọ bó ṣe fẹ́ gbàdúrà fún ọ tó o bá lálàá tó ń bára ẹ lábúlé àtìmọ́lé kan ló wà sà bẹ́ẹ̀ ni sà àtìmọ́lé pé o lè jẹ́ èèyàn wọ́n ti lọ tiẹ̀ má búlé àfi ká ṣe ọ lẹ̀ ohun tá à ṣe lọ́la nìyẹn ó ti lálàá yẹ rí tàbí ó ti pẹ́ tó tiẹ̀ ti la bí àwọn àláyè ó bá ti ẹ́ fà lárí mọ́mì àfi kájọ wáàyè kájọ gbàdúrà lọ́la o lálà o bára ẹ lábúlé àbí ilé tó ti gbérí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí àdúgbò tó ti gbérí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí òun bára ẹ láàrin àwọn tẹ́ ẹ jọ ṣe ọmọdé ẹdẹ tó jọ ń ṣeré tàbí ó bára ẹ ní ìlú tó ti ṣe ọmọdé bẹ́ẹ̀ ni sà wọ́n ti tì ẹ mọ́lé sà bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹ àti jẹ́ kó lọ dédé ó máa ní ewu sà ó máa le gan ó mọ̀ ó sọ fún ẹ níbẹ̀rẹ̀ pé àìní òye nǹkan tẹ̀mí ó lè jẹ́ kó máa gẹ̀sì pé kò ní mìnì bẹ́ẹ̀ ni sà bó bá lálàá tó ń ba ẹ lájọṣepọ̀ àti gbé ẹ pamọ́ sábẹ́ nìkan nìyẹn àṣẹ kan ló gbé ẹ pamọ́ ó lálàá ó ń jẹun lójú oru ọwọ́ àtìmọ́lé nìyẹn sà ó lálàá bàtà ẹ sọnù tàbí ó bára ẹ nínú gọ́tà ọwọ́ àtìmọ́lé nìyẹn ó lálàá ó ń bára ẹ lórí àtàn tàbí ó bára ẹ ní tọ́lẹ̀ tàbí orí kò yàgbẹ́ sára ọwọ́ àtìmọ́lé nìyẹn ó lálàá ó bára ẹ níbi tí ò tẹ ẹ lọ́rùn ọwọ́ àtìmọ́lé nìyẹn bọ́ ilé ìsà olúwa sọ kankan fún mi o dẹ̀ fi ń gbàdúrà o bára mi lọ́dọ̀ grandma mi o wá ń gbàdúrà olúwa wípé lọ gbàdúrà pé kí ayé ẹ jáde nínú grandma ẹ tó o bá fẹ́ jẹ́ èèyàn láyé o pè ẹ jáde níbi tí wọ́n ti ẹ̀ mọ́ o pè ẹ jáde nínú àtìmọ́lé ayé o pè ẹ jáde nínú àtìmọ́lé ọ̀dájú o pè ẹ jáde nínú àtìmọ́lé ènìyàn orúkọ jésù ayé ẹ kó jáde o dá ṣe lọ́la ní ẹ̀sà dáàdì o dá ṣe lọ́la pẹ̀lú gbogbo iṣẹ́ wòlíì gbogbo bí olúwa pa láṣẹ fún mi ó là ó lò lọ́la pé a máa ṣí ẹ lẹ̀ olúwa fún mi ní kọ́kọ́rọ́ mẹ́ta tó lè ṣí ayé ẹ lẹ̀ tó lè ṣí òwò ẹ lẹ̀ òǹtajà ọjà ọ̀tà bẹ́ẹ̀ ni sà o gbọ́dọ̀ gbọ́lẹ̀ nínú àtìmọ́lé má gbàgbé o ibi tí mo ti bẹ̀rẹ̀ pé àìní òye nǹkan tẹ̀mí o ló jẹ́ kó máa jìyà báyìí níbi tí ìṣújú bá wà bẹ́ẹ̀ ni bí Isaiah chapter 9 ṣe sọ níbi tí ìṣújú bá wà àwọn ènìyàn máa rìn ní òkùnkùn.
1: You need at work all day, every day, till payday. Are you
0: entrepreneur? Doctor Kalo Nilo, a minimum sabbat for Kiwa said the Libras Ronilo, Oka Nilo, Koma Kato Mashe, Koma Tekili or Mekoshi. O dẹ̀ bímọ nǹkan tó kàn nílò nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni sà ẹgbọ́sà o ti rí ẹni tó jẹ́ gynecologist tó dẹ̀ mọ gbogbo nǹkan ọmọ kékeré ó dẹ̀ lóun mú àtọ̀ gynecologist ó ń fi sínú àgolo òórìn mọ́ tọ́lẹ̀ bàbá yẹ bó ṣe mọ̀ tó wọ́n dẹ̀ ṣe gbogbo test wọ̀ bímọ wọ́n wá bèrè lọ́wọ́ ọmọ ẹ̀ báwo ló ṣe máa dá padà

0: Alumile agbara náà ni bàbá wa wòlíì ìbàyí tó lọ́hún lò fún ìran ìbàyí gangan Prophet Dr. MS Fabi yìí.
1: This is Johnny 105.5.
2: Station with the boys.
3: Ìnájọ́ tọ́ọ̀zẹ̀ bàbá jẹ́ kánra mi.
4: Amí.
3: Ilẹ̀ pàǹgò tí mo gbogbo èèyàn má jò tì mọ́.
4: Amí.
3: Gbogbo tí gbogbo èèyàn wá kiri kó lọ jẹ́ kí wọ́n rí.
4: Amí.
3: Má jọ ṣaláì rí.
4: Amí.
3: Má jọ ṣàìsí.
4: Amí.
5: Yọ̀ rẹ̀.
3: Bí èrè ti lẹ́ ọ̀dọ́ ti jẹ́ kánra mi.
4: Amí.
3: Jésù Olúwa.
0: Amí. Èyí ni ọjọ́ Thursday kí ló ń tẹ́ ẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀
3: lápapọ̀ yìí. Olúkọ mi ni Prophet MS
1: This is Jordan.
3: Wọ́n díẹ̀ dé wọ́n sọ ìgbẹ́kẹ̀lé wọn nínú ọlọ́run wọ́n tẹ̀lé ọlọ́run mìíràn ìgbàgbọ́ wọn dẹ̀ kú. Wọ́n ní pé tá a bá sọ̀rọ̀ nípa ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ebi lè pààyàn lénìí.
6: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
3: Láti nọ bàbá sọ pé ìṣẹ́jú kan ẹkún lè pẹ́ di alẹ́ kan. Ayọ̀nba
6: ẹ̀. Making you the best entrepreneur you can possibly be.
3: Èmi lónìí ò sọ pé òní ní. Àìríjẹ lénìí ò sọ pé òní jẹ. Àìrímú lénìí ò sọ pé òní rí mu. Àìríná lénìí ò sọ pé òní rí ná. Ṣùgbọ́n.
6: So my people, this is not Jordan Drive and I dey lis ten to, so we get better information we wan give you. No move an inch o.
3: Má fi Jésù sílẹ̀. Kí gbòòrò tó di gbòòrò.
6: But if you know say you wan move your radio with you.
7: Hello Lagos, welcome to the Jordan.
3: Gbogbo àná àwọn náà kọ̀kọ̀ já ó dẹ̀ yege. Mo ṣe súre fún ẹ, ó máa yege.
4: Amí.
3: Ó dẹ̀ máa yè.
4: Amí.
3: Ìwọ náà ẹja gbàdúrà tó láwọn èèyàn máa jáde lọ léyìn ẹyìn ẹja gbàdúrà yìí o. Olúwa gbogbo gbẹ́kẹ̀lé mi láti jẹ láti mu lónìí, má jẹ́ rí ìjákulẹ̀ níbẹ̀.
8: Gbogbo ìjákulẹ̀ mi láti rẹ ní láti jáde láti sùn gbogbo. Má jẹ́ rí ìjákulẹ̀. Má jẹ́ rí ìjákulẹ̀.
3: Jésù Olúwa wa.
4: Amí.
3: Ẹja gbàdúrà lẹ́ẹ̀kan sí. Gbogbo àwọn tó ń lò láti máa já mi bọ́ olúwa má jẹ́ rí wọn mọ́. Àwọn kan wà ọ̀tá ọlọ́run yìí wọn bí ọ̀tá ti yàn wọ́n ní kú lásìkò. Gbogbo ọdún àbáṣe náà máa ń bàjẹ́. Olúwa má jẹ́ rí wọn láyé.
4: Amen.
3: Ẹja gbàdúrà lẹ ọfà finiṣẹ sí tó máa ń gba orí lọ lára ènìyàn díẹ díẹ. Olúwa ti jáde láyé.
4: Olúwa Jésù.
8: Ọmọ mi sọ fún mi. Mo máa ń ṣe lára ní. Olúwa mi jáde lára ní. Ẹni jáde. Ẹni jáde.
3: Bí ẹ ti lérò rẹ̀ máa rí.
4: Amen.
3: Ẹ lérò ìnira.
4: Amen.
3: Àṣírí òní tu.
4: Amen.
3: Ògo yín àtayọ.
4: Amen.
3: À ń sọ̀rọ̀ lórí kéèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èrè tó wà nú ẹ pọ̀ gan gidi. Torí ẹgbẹ́ ni fún ẹni tó fi ẹlẹ́nu ara ṣe gbẹ́kẹ̀lé ní bíbélì sọ. Ṣùgbọ́n ní Dáfídì orí 125 number 1 and 2. Àwọn tí ó gbẹ́kẹ̀lé olúwa yóò dàbí òkè sí òní. Tí a kò lè ṣe níbi kò ṣe kódó láláí. Ìyẹn ni pé kò sí ẹni tó gbẹ́kẹ̀lé tó jẹ̀bi tó sì kábàámọ̀. Daniel ní òkè ni òun kò kábàámọ̀. Ṣẹ́dákì Mẹ́ṣẹ́kà Bẹ́nígò Jóná nínú ẹja tó ti ẹ̀rù wípé òun bẹ̀rù ìyànjọ́ Ọlọ́run lọ. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ kò já kulẹ̀. Bákan náà ni obìnrin ní ìsun ẹ̀jẹ̀ nígbà tó padà sọ́dọ̀ Ọlọ́run bó ṣe gbẹ́kẹ̀lé gangan ló padà wárí fún. Ìyẹn ni gbogbo ẹni tó bá ní gbẹ́kẹ̀lé nínú Ọlọ́run wọn kì í jẹ̀bi. Mo dẹ̀ gbàdúrà ní jẹ̀bi. Ìyẹn ni Ẹ́xódù 32 number 1 sọ pé.
8: Nígbà tí àwọn ènìyàn rí pé Mósè pẹ́ láti sọ̀kalẹ̀
3: sí Yorùbá. Nígbà tó ní pé Mósè pẹ́ láti sọ̀kalẹ̀ àtòlẹ̀. Àwọn ìyàwó wọn wọ́n dẹ̀ fi mọ eré màálù inú dẹ̀ bí Ọlọ́run ṣùgbọ́n Mósè tu Ọlọ́run nínú. Wọ́n tún dàgbẹ́ kí lọ́n padà sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run tún mú wọn tẹ̀síwájú. Wọ́n kọjá ní Jọ́dánì wọ́n kọjá ní Jẹ́ríkò wọ́n tún jẹ mánà. Ìyẹn ni pé lóòótọ́ ti wà lẹ́nìkan tó ti sọ gbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tẹ́lẹ̀. Mo fẹ́ sọ fún ẹ ni pé

0: lọ o mọ pọ lọrun na lo mu ri to fi gbalẹ re pada iyan ni pe ni to ba so gbe tele ran lodo lọrun se lo je bi eni so apo ya ko ni mo de gbadura ni se lasun
1: amen
0: anu we joshua ori keta ese kini
2: joshua si dide ni
0: kutukutu wura
2: won si si kuro ni sitimu
0: won si ko sitimu
2: won si de jordani
0: won de jordani
2: won ati gbogbo awon omo israeli
0: nigba ton de jordani yen ere ti ma ti pin osugbo gbekele won si olorun o mu jordani pin ya omi to n bo loke duro ko de si ohun to gbọ lọdọ lọrun naa ni pẹlu awọn ọmọ israeli pe
2: o si pase fun awọn eniyan wipe nigba ti ẹyin ba ri apoti majẹmu oluwa ọlọrun ni ti ẹ ba si ri awọn alufa awọn ọmọ lefiro nigba naa ni ẹyin o si kuro ni ipo yin ẹyin o si maa tọ lẹyin ṣugbọn alafo yoo wa ni agbede meji ti ẹyin tirẹ to bi iwọn ẹgba igbọnwọn ẹ má ṣe súnmọ́ kí ẹ̀yin kí o lè mọ ọ̀nà tí ẹ̀yin ó gbà torí tí ẹ̀yin kò gba ọ̀nà yìí rí joshua wí fún àwọn ènìyàn pé ẹ̀yà ara yín sí mímọ́ torí ilé ọ̀la olúwa yóò ṣe ohun ìyanu láàrin
0: mo rẹ sí ohun tọ́lọ́run ṣe náà ní tẹ́ bá ti wo 16 yẹn wọ́n dẹ̀ padà dá ọkàn padà sọ́dọ̀ ọlọ́run yẹs nígbà tí wọ́n dá òkúta jọ sílẹ̀ méjìlá tí wọ́n dẹ̀ gbé àpótí síbẹ̀ tán bẹ ọlọ́run ọlọ́run dá omi tó ń bọ̀ lókè dúró sókè omi tó wà nílẹ̀ ó ga kó tí ó àmọ́ ní tó mọ fẹ́ǹsì fún omi tó wà sálẹ̀ dẹ̀ ṣàn lọ bímọ ẹjẹ́ àgbàdo ẹ̀mọ ọlọ́run ọ̀nà tó bímọ mi látòṣù tó kọjá èní ni ọjọ́ ìkẹta nínú oṣù ìkẹsàn olúwa ẹṣí ọ̀nà yẹn ẹ la ọ̀nà yẹn
2: gbogbo ọ̀nà tó bí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mà àmì ẹ̀mí àmì yìí ara àmì yìí olú ara àmì olú ara àmì ọ̀nà tó bí mímọ́ ọ̀nà àti ṣerere ọ̀nà àti lórí ọ̀nà àti tẹ̀síwájú ọ̀nà àti láyà ètò bí olú ẹ̀mà.
0: ó ti béèrè ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ilẹ̀kùn máa ṣí ọ̀nà dẹ̀ máa là ògbó dẹ̀ máa yọ. ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09 1 26 26 28 28 82 82 16 16 ẹ pẹ níbẹ̀ yẹn whatsapp nìyẹn pẹ̀lú
3: voice or text whatsapp ẹ lè fi ohun ránṣẹ́ fún ọ̀tọ́ bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: ẹ̀rọ ìkejì òun ni
3: 080 50 50 27 27 56 56 21 21 ẹ̀rọ ìkẹta
0: 070 070 69 69 94 94 99 92 92 pe mi ki n gbadura fun ọna rẹ adela ilẹkun aṣi ohun ni echo bank 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 banki keji ta le fowo to je church account o ma gbe orukọ church jade talakọkọ yẹn ni fabi michael osoji eleyi fidelity bank ni o ma gbe celestial church of christ oyikimole ayo parish òhun ni 411 411 01 01 89 89 25 252 tẹ bá wo nùwé joshua fọfọ yẹn.
2: nígbà náà ni joshua pe àwọn ọkùnrin méjìlá tí ó ti pèsè sílẹ̀ nínú àwọn ọmọ israeli ọkùnrin kan nínú olúkúlùkù ẹ̀yà joshua ti fi fún wọn pé kọjá lọ níwájú àpótí olúwa
0: ọlọrun israeli
2: olúkúlùkù yín kí ó gbé òkúta kọ̀ọ̀kan lé èjìká rẹ̀ gẹ́gẹ́ bí iye ẹ̀yà àwọn ọmọ israeli.
0: wọ́n dẹ̀ kọjá òkun rí ó sá jordan rí òbí sẹ́ mo pray fún ẹ o lóṣù yìí gbogbo ẹni tó bá náà máa di ẹ lọ́wọ́ máa bá a lọ ara rẹ̀ máa tù ẹ́ genesis 15 number 2
2: abraham sì gbé olúwa ọlọ́run
0: kí ló fẹ́ fi fún mi mo sá lọ́la
2: ìlọmọ
0: ìyẹn ni pé abraham sọ retí nínú iwájú ọlọ́run ni kò lọ pèsè àwọn ẹbọ sílẹ̀ ní ibẹ̀ ni joshua abraham ti wá lọ rí ọlọ́run fín ó lọ dúró ti ẹyẹ tó rí ó lé wọn dànù nípa jorun èjìká kan lọ́sọ̀ pé mo ti wálẹ̀ kó lé mi ó ní ìwọ kẹyẹ ni mo rí nítorí náà àwọn ọmọ rẹ yóò sì ní irinwó ọdún orílẹ̀-èdè tó kún ọlọ́dún ni màá bá jà má dẹ̀gbà wọn jáde ìyẹn ni pé má má dẹ̀jà gbogbo ẹni tó bá ń dẹ̀jà wọn kì í lọ jìnà ìgbà tó máa dé ìwé genesis 17 ọlọ́run sọ pé rìn ọlọ́run rí nígbà tó pé 99 pé rìn níwájú mi kò pé sórí ọlọ́run máa ń ní ìdẹni tó jẹ́ ẹni tó ní ọkàn mi mọ́ jẹ́ pé ọkàn rẹ jẹ́ mímọ́ yóò dé dára fún
1: ẹ
0: ilé mo lè retí ẹ níbikíbi tó lè wà lágbègbè gbogbo agric ní ìsinmi ní mo ékeré mu owó ńlá ní tamaga ní òkè ọta ọ̀nà ní ó wà ní gbogbo ibi tó bá wà dé agric ní dé tí ń ṣe dangote ló wà ní níbikíbi tó bá wà ní gbogbo agbègbè gbogbo ìjọ yìí wá ṣòtìgbọ yóò dára fún ọkọ
1: ààrẹ
0: ago mẹsàn-án nípàdé yìí ki se leya me anti-domination program ni ware ti e se ni ale ama wa ni ilu atan ni isoru nibe gbugbe te wa la gbugbe atan ni ati Obasanjo wa si tin se yana yen si wa si tin se agbara ejo yin wa yo dara fun yin
1: amen jesus
0: gbugbe te wa ni ju ejo yin wa ko lebi to ju lati gbadura isoru ni ni ale isoru ni yo dara fun yanu adede okan yin abale e ma mo se o sumo ni aro yin awa ni a tin se technical ni koroju adara fun yin ni ojo Friday ni ola awa lolujo wa isoru wa gbugbo eniyan lo gboro wa ni bi isoru isoru atan yin iwewa e fi lokan orijo wa na iwewa ana won se wuli ta fe se tori osu kesan agboro bi sere agboro bi ogun osu to pari o de ma bi erin o
1: amen jesus
0: o de ma bi aye
1: amen eja doke lo bi baba ila fin pada
0: ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 pe nibe yen WhatsApp ni yen pelu
3: text message WhatsApp e le fun ranse fo to ba fe pe yin ko ero
0: ero keji only
3: 080 080 50 50 27 27 56 56 21 21
0: ero iketa
3: 070 070 69 69 94 94 99 92 92
0: pe mi kin gbadura fun ona re ade la ile kan si
3: amen
0: ohun ni echo bank 38 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 58 68 43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish ohun ni 411 411 01 89 89 25 25 2 2 ko si ohun to se to gbe o nitori Joe 41 elewo ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti Psalm 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi need ope yin ore yin idamewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale mo awon account number e je ka fi owo e je ka pa account number ti o ba ye ohun ta so si awon ero ba ni so e pe alaye account number yen ko so to fun a to kere tori e kun le pedale kan yo nbo lowo ro ko se to wa si fun olorun ti o gba para tori olorun lo pin o ma pin re dodo e
1: amen
0: osu ni gbogbo to de ti lo laye osu ma mu eri jade
1: amen
0: o ni ta to ni nigba nju o to fe tayo ma rita o to fe ra yo ma rira
1: amen
0: ibi to fe lo ma rona lo
1: amen
0: awon to promise e promise won ma se ni re lo
1: ye
0: won le ba kadara re
1: je amen
0: won le ni pe ri re je
1: amen
0: osu ya gbe ogo jade wa mo se o mo re ti e ni aro yi ni koroju legbe technical loke ota ona ni tamagambe ni mo ni are ti e ni atan ni ale ni diroko expresso ni waju goro yen gogo ni mo polo fun e ni kola leyin fence command ni ota road yen ni to lo si tin se iya ipaja gbogbo e te wa ni baruwa te wa ni ayopo te wa ni egbe da ku won jo ti e wa de parija la fe wa itile alaso ami kanle e join wa pe te wa ni miran te wa ni aburu e join wa yo da fun
1: amen
4: angeli don ti reda o kusile lati ori ofe ko ni boji ko eyan menu rin ajo adua isoru olojo mokale lokojo lord is gracious olori ofe ni oluwa ago mokale ale re mu bi e lawe eniyan olorun lati ori ofe bi won ma ti n gbadua ni won ma ri gbale sekese apara si olorun ninu oro lo mo wa awon ewu afe to oluwa seun oladi meji minister angel awon olori emi abe sega bayo apata damira si prophet ms fabi jemi baba possibility wa ma sure loruko jesu ago mokale ale lojoojumo lapajo sunday Big Thursday, 24th September, night of possibility. On your Friday, 25th September, the Emma Bossio. But when you meet the sisters, you give me a look at the last of possibility. Number 5, Vassa. Send him a basket. Of all your Nuga streets. Behind that, be that hole. Okay, I'll tell you, go to Lega. So when they buy fire, no mess already.
5: From Lagos, this is
6: Jordan. 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with a voice for

0: 07066504447 08159679514 08159679514 tàbí 07069413474 07069413474 WhatsApp number wa tẹ máa lò fún àtẹ̀jíṣẹ́ yálà fún ẹ̀rí yín tàbí ẹ̀bì àdúrà. Àwọn bàbá ni wọ́n máa dá yín lóhùn. Òhun ni 09163572775 09163572775 Facebook page wa, Instagram wa, TikTok wa, YouTube channel wa, Prophet Orutope Israel. Orúkọ ilé ìjọsìn wa ni Àtúndé Olú Apostolic Church Ológo Jùlọ aka Latter Glory. Ó wà ní Suraju Street, Ìkọlá Odúsin Road, Ẹlẹ́yin Bus Stop, Ìpájà, Lagos.
1: Ìwọ tó ṣerúbọ àdúà yìí nínú oṣù kẹsàn-án Olúwa yóò mú inú rẹ dùn.
0: Àmì Jésù.
1: Olúwa yóò mú ayọ̀ rẹ kọ́.
0: Àmì Jésù.
1: Ìṣẹ̀lẹ̀ tó máa múnú rẹ dùn lórí ọmọ yẹn. Ìṣẹ̀lẹ̀ tó máa múnú rẹ dùn nílé ọkọ. Ìṣẹ̀lẹ̀ tó máa múnú rẹ dùn lórí iṣẹ́ yẹn. Lórúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lóṣù.
0: Àmì Jésù.
1: Olúwa yóò pa ọ́ lẹ́rìn ayọ̀.
0: Àmì Jésù.
1: Amúnú rẹ dùn.
0: Àmì Jésù.
1: Wà lẹ́rìn.
0: Àmì Jésù.
1: Wà gbégbá ọ̀pẹ.
0: Àmì Jésù.
1: Jésù agbára wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù.
1: Tètè máa pè fún sáàmù tó máa lò sí iyọ̀ yẹn o. Tó ń mú bọ̀ ní ọjọ́ Sátidé. Wà á tún gba sáàmù mi ní alẹ́ ọ̀la. A dára fún ọ, máa pe nọ́mbà yìí àti àtẹ̀jíṣẹ́ lọ́wọ́ báyìí, a máa sẹ́ndì sáàmù yẹn. Wà á kà sínú iyọ̀ yẹn, tó bá tún dájọ́ ọ̀la, wà á lo sáàmù yẹn. Èmi wòlíì Olútọ́pẹ́, ọmọ Jósẹ́fù gbèmí wípé mò ń lògo lọ́wọ́.
0: Mò ń lògo.

0: fọ́nà lókè ọ̀run.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Wòlíì Ọ̀làrin Iwájú Bankole láti inú ìjọ Christ World Gospel Ministry. Gbogbo ayé ẹni tó nídìí ìrànlọ́wọ́, gbogbo iṣẹ́ ẹni tó nídìí ìrànlọ́wọ́, gbogbo àyànmọ́ ẹni tó nídìí ìrànlọ́wọ́, nínú oṣù wa rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà.
1: Amen.
0: Máa ṣe àmì September yìí kó jẹ́ oṣù gbẹ̀dìde rẹ.
1: Amen.
0: September yìí kó jẹ́ oṣù gbẹ̀dìde rẹ.
1: Amen.
0: September yìí kó jẹ́ oṣù gbẹ̀dìde rẹ.
1: Amen.
0: Ìrànlọ́wọ́ ní gúúsù, àríwá, ìwọ̀ oòrùn àti ìlà oòrùn kó dìde fún ọ.
1: Amen.
0: Inú tó fojú sùn sí Ọlọ́run ò ní.

0: ìrànlọ́wọ́, gbogbo iṣẹ́ ẹni tó nídìí ìrànlọ́wọ́, gbogbo àyànmọ́ ẹni tó nídìí ìrànlọ́wọ́ nínú oṣù wa rí ìrànlọ́wọ́ lọ́run gbà.
1: Amen.
0: Psalm 121:1-2 kí ló sọ?
1: Èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni.
0: Èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni.
1: Níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá?
0: Níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá?
1: Ìrànlọ́wọ́ mi yóò tọ́ Olúwa wá.
0: Ìrànlọ́wọ́ mi yóò tọ́jú Olúwa wá.
1: Tí ó
0: dá ọ̀run ayé. Ìrànlọ́wọ́ tó kọjá ojú orí rẹ̀ lórúkọ Jésù nínú oṣù Sẹ̀tẹ́mbà tó bá ṣe àmì kó dìde fún ọ.
1: Amen.
0: Mo gbàdúrà Sẹ̀tẹ́mbà. Omiro oṣù yìí kò ní gbé ọmi.
1: Amen.
0: Ohun tọ́rọ Ọlọ́run sọ fún wa ni wípé ojú Sẹ̀tẹ́mbà oṣù ìrànlọ́wọ́ ni gbogbo ayé ẹni tó fẹ́ ìrànlọ́wọ́ tó bá ṣá lè gbé ẹ̀kẹ́ lé Ọlọ́run ìrànlọ́wọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́wọ́ á ṣe ní oṣù yìí. Gbogbo èyí tẹ́ nídìí ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ fáínánsì yín, gbogbo èyí tẹ́ nídìí ìrànlọ́wọ́ lórí àti ìrànlọ́ òyìnbó yín, gbogbo èyí tẹ́ nídìí ìrànlọ́wọ́ lórí ọ̀nà yín lórúkọ Jésù ti Nasareti, ìrànlọ́wọ́ yẹn kó dìde fún yín.
1: Amen.
0: Mo ní kó dìde fún yín.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Ayé ẹni tó bá rí ìrànlọ́wọ́ gbà, ayé ẹni yẹn máa sún síwájú. Ìrìn tó yẹ kéèyàn fi 50 years rìn, téèyàn bá rí ìrànlọ́wọ́ Ọlọ́run, èèyàn á rìn ní oṣù mẹ́ta. Ibi téèyàn bá rí ìrànlọ́wọ́ gbà dé, ibẹ̀ láyé ẹ̀ máa ń gbé ọdún máa ń dáadé. Ohun tó bá jẹ́ kínú mi dùn ni wípé.

0: owó lè ti mọ sọ nípa kíṣẹ tẹyàn ìrànlọwọ ọlọrun ó máa ń supersede gbogbo ìrànlọwọ ènìyàn bí olúwa ti wà tí ẹmí rẹ wà èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọwọ mi yóò ti wá ìrànlọwọ mi yóò tọdọ ọlọrun tó dá ọrùn ayé wá bí olúwa ti wà ọlọrun tó dá ọrùn ayé kò ní kọ ẹ sílẹ ìrànlọwọ ńlá kò dìde fún ọ bóyá gbà á sọ pé baba nínú oṣù yìí
1: baba nínú oṣù yìí
0: a mi ò gbọ́ dáadáa
1: baba nínú oṣù yìí
0: mi ò gbọ́ dáadáa
1: baba nínú oṣù yìí
0: dídé ìrànlọwọ fún mi
1: dídé ìrànlọwọ fún mi
0: àdúrà
1: lórúkọ jẹ
0: baba nínú oṣù
1: yìí ó
0: ti ṣẹlẹ báyìí
1: olúwa
0: dídé ìrànlọwọ fún mi olúwa ló ṣẹlẹ báyìí.
1: Amen.
0: Oṣù kọ́kọ́ ló balẹ̀.
1: Amen.
0: Oṣù kọ́ rówó náà.

0: gbogbo tí ọ̀tá rò pẹ́lẹ́ ò lè dà nípa ìrànlọ́wọ́ ọ̀run lónìí a gbé fún ọ. Gbogbo ibi tó ti ń gbọ́ mi báyìí tó bá lè ṣàmí in the name of Jesus ì àánú tó lè ṣàlàyé ó ṣẹlẹ̀ sí ọ. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Níbi tó rọ̀ báyọ̀ lọ ti tì mọ́ ẹ lónìí àánú fọ̀hún. Ibi tó rọ̀ pé o ti lè rí àánú àánú fọ̀hún. Níbi tó mọ̀ wípé ìrànlọ́wọ́ lè gbàgbẹ́ jáde kó jáde sí ọ. Ọlọ́run mi ò kó ṣe bẹ́ẹ̀. Ṣe bẹ́ẹ̀. Lọ́jọ́ Sunday ní ọjọ́ kẹfà on the 6th of September ní aago mẹ́jọ láò ṣe ilẹ̀ àánú fún gbogbo ẹni tó ní ìdí ìrànlọ́wọ́ òróró yẹ kú 200 péré o. Ó kú tó ó wọ òróró yẹ máa ṣe iṣẹ́ méje number one back to sender number two òróró yẹ á fa ìrànlọ́wọ́ òkèrè number three òróró yẹ ogungungun tó bá bá lára rẹ á pòórá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ bí eléyìí kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn eléyìí kì í ṣọ̀rọ̀ àṣẹ àti agbára tó wà fún mi ni mo fi sọ̀rọ̀ sínú òróró náà tó o bá ti lè rí gbà àwọn ilẹ̀kùn kọ́ wà tó máa ṣí tó ò nílé gbọ́ bọ́lọ́hún ṣe ṣí nípa ìfọ̀rọ̀yọ̀ láò já gbogbo àjàgà ò ń gbórí báyìí ó kì í kà kan sí tó o bá ka eléyìísí ó máa dùn ẹ́ torí ohun tó máa mú ẹgbẹ́ òmí lónìí àárọ̀ mi sí ọ ni aago mẹ́jọ ní àárọ̀ Sunday aago mẹ́jọ ni wòlíì ọlọ́run wá dú àròlé ọbọ̀dá rẹ̀ á jìṣọ́rọ̀ àfọ̀ ní aago mẹ́jọ lórí ilẹ̀ àánú bẹ̀ sí ń pè Bakare street ni o ní Igodo road ní Genesis bus stop ẹgbẹ́ Patokam state free station ló máa gbà wàá gbé ọ̀kadà ọkùnrin ní kò nídìí ẹ wàá gbé ẹ dé church tètè dé o òun tó kù yóò lè tó o tó o bá tètè sáré kó o dẹ̀ wá kó wá pàdé wòlíì taró sí ọ bí olúwa ti wà bí ẹ̀mí àánú rẹ ṣe wà ilẹ̀kùn ṣí fún ọ. Sọ pé ìrànlọ́wọ́ tí mi ò ní gbà rí láyé.
1: Ìrànlọ́wọ́ tí mi ò rí gbà rí láyé.
0: Nínú oṣù Sẹ̀tẹ́mbà yìí o.
1: Nínú oṣù Sẹ̀tẹ́mbà yìí o.
0: Wọ́n á mi rí o.
1: Wọ́n á mi rí o.
0: Ẹ̀jẹ̀ kí o.
1: Orúkọ Jésù. Ẹ̀mí nínú ìrànlọ́wọ́ tí mi ò ní gbà rí láyé. Nínú oṣù Sẹ̀tẹ́mbà yìí o.
0: Ara mi si oni, wo ni ti a fe ki Oluwa ko seun iyanu nous voulons y aller nous certains pas être tellement pire bien ma pire ni back à la street ni dans un bus stop ni pas trop qu'un bus stop non non il code rôle ni chari dimo papa le chien mais ben j'ai il a conduit le nato chiffon l'homme quoi qu'est-ce qu'on a chiffon
2: is 091-5899-4696 091-5899-4696 or 081-32-38-9415 081-32-38-9415
0: on the Wednesday on my labor gbogbo yìí tẹ̀ ń bá ọlọ́run bá agbọ́n mẹ́fà ní kì í ṣe láàárọ̀ o ló dẹ̀ dára fún ọ ọ̀nà yóò dẹ̀ là gbogbo yìí tẹ̀ ń bá yìí ẹbẹ̀ sí ń pè ẹbẹ̀ sí ń bẹ̀rẹ̀ ohun tẹ̀ fẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé mo fẹ́ gbàdúrà fún lórí ohun tó ń fẹ́ ọ̀run tó gbélé lọ́wọ́ sọ pé bàbá oṣù ọ̀nàwọ́ mo wà yìí o
1: oṣù ọ̀nàwọ́ mo wà yìí o ẹ
0: sọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa rẹ̀ mi lọ́wọ́
1: bàbá rẹ̀ mi lọ́wọ́
3: Zero.

0: fẹ́ ní pòròró yìí. Àwọn kan wà bọ́ ṣe ń gbé ayé ó ń bí wọn nínú. O gbọ́dọ̀ guide.
1: Oh yes.
0: Yes, kò guide ara rẹ.
1: Yes sir.
0: Wọ́n sọ wípé mo máa dúró àgbà. Ọlọ́run mọ̀ pé àdúrà ń gbà nígbà tó sọ wípé nípa ìfòròróyàn láwọn jẹ́ àwọn àdàpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yòókù tó ń jà yìí àfiṣe ni ẹnìkan tà lẹ́gbẹ̀ẹ́ ìwọ òòtà. Yóò kò yẹ kó mọ̀ pọ́n ti gbà rẹ̀ dá ni. Gbọ́mi bó máa ń gbà rẹ̀ dá àṣà yí padà ní ọjọ́ Sunday. Ọjọ́ Májẹ̀mú ni o, ọjọ́ Àánú ni o, ọjọ́ Thanksgiving ni o, ọjọ́ Ìyálánu ni, ọjọ́ Ìmúláradá ni o, ọjọ́ Agbára ni. A máa ti ṣí ilé Àánú lágbo mẹ́jọ bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà ọ̀run rẹ̀ ṣí. Pàdé wòlíì rẹ̀ ní aago mẹ́jọ. Bàbá báwo la máa ṣe débẹ̀? Bakare street, Bakare street, Bazanarua Chokare street ní Genesis bus stop Igando road níbi ìṣẹ́ni ìdímù yẹn. Tí wọ́n ti débi ìṣẹ́ni ìdímù ẹgbẹ̀rúgbà gọ́ọ̀mẹ̀tì yẹn ó ti ẹni fẹsẹ̀ rí lọ ṣàlẹ̀ díẹ̀ kọ́kọ́ pé ọ̀kadà a máa ń gbé ẹni ṣọ́ọ̀jì wòlíì ìbànkánlé. Eléyìí ló dá mi lójú o, ogun ò ní jà ọmọ. Ogun ò ní jà ọmọ. Ogun ò ní jà ọmọ. Ogun ò ní jà ọmọ. Gbogbo ẹni gbóhùn mi lónìí tó jà ń bọ̀ wọ́ pé àwọn ọmọ ẹ sọ fáwọn ẹbí ẹ ní àràárọ̀ kán máa gbàdúrà lẹ́nu mi ní alálẹ́ ní àárọ̀ ní ẹsẹ̀ mi aago márùn-ún ní jordan 11:30 alẹ́.
2: Kó o lọ́rùn ẹ̀mí mímọ́ o.
3: Ọlọ́run ẹ̀mí mímọ́ o.
0: Àṣọpọ̀ mi ara mi.
3: Omi ara mi.
0: Lágbára.
3: Lágbára.
0: Òní ṣàìsàn.
3: Òní ṣàìsàn.
0: Ọfà ìsàn.
3: Ọfà ìsàn.
0: Ṣàyẹ tàmí.
3: Ṣàyẹ tàmí.
0: Dáadáa. Àríwá ìwọ̀ oòrùn àti ìlà oòrùn kó dìde fún ọ. Inú tó fojú sùn sí Ọlọ́run ò ní dì.

0: dey olowa
1: amen
0: yesu oluwa wa
1: amen
0: so pe awon de mi o
1: awon de mi o
0: ninu oju september
1: ninu oju september
0: fire
1: fire
0: so pe awon de mi
1: o awon de mi
0: o ninu oju september
1: ninu oju september
0: fire
1: fire
0: atura
1: oluwa de
0: Wobi, ma gbe omi bo to ba wa a gbadu aso ro gbogbo eyin te n wa iranlowo iyanu ti iyanu ojiji ki o sele nu mi se yin ninu aye yin ninu owo yin ja jo pade ni bi loluwa ti wa ki emi re wa ibi to focus si iyanu tele si o
1: amen
0: yo de dara fun
1: amen
0: yo de da fun
1: amen
0: ma pe awon number yi baba bawo se ma debe Bakare Street, Genesis Bus Stop. Ni isari dimu edada epi awon number won pe baba e gbadura fun mi ati pe bala se ma debe.
2: 0915899 4696 0915899 4696 or 081-3238-9415 081-3238-9415
0: ẹ máa pe àwọn nọmba yẹn ẹyin 300 ẹ pẹ títí máa fi gbé àwọn nọmba yìí pé bàbá báwo la ṣe máa débẹ ìrànlọwọ tó kọjá ọjọ orí rẹ kó dìde fún ọ nínú oṣù tuntun yìí gbogbo ẹyin tẹ náwó sí ìpè yìí lórúkọ jésù kẹ rí ìyanu ọlọrun kò rí ìyanu ọlọrun kí ọkọ dẹdẹ balẹ òní ṣe lásán òní ṣe lásán sọkẹ bàbá olúwa dámilọ́lá lóṣù
1: yìí
0: sọkẹ bàbá
1: ní
0: oṣù
1: yìí
0: dámilọ́lá
1: ẹgbẹ̀lúwà
0: olúwa
1: dé
2: ẹgbẹ̀lúwà olúwa
1: dé.
0: Ẹyin tí a ń gba olúwa gbọ́ fún nǹkan tó wà very important tó dẹ̀ fẹ́ rí ìwàláyé ọlọ́run nínú ayé rẹ mo fẹ́ kó ṣe ọrẹ 1000 gbogbo èèyàn ẹ ṣe ọrẹ 1000 ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ ìdá mẹ́wàá rẹ ìwọ tí ọkọ̀ rẹ ń mọ̀rọ̀ mọ́ àdúrà yìí gbogbo èèyàn tó gbọ́ omi ẹ ṣe sínú àkáǹtì yìí gbogbo èèyàn tó gbọ́ omi.
2: 0031-79-52-19 Access Bank orúkọ tó bá wà bẹ́ẹ̀ ni ọlọ́run ọjọ́ bá kọ́lé.
0: Gbogbo ẹyin tẹ ṣe ṣáyìí ọ̀nà yóò là fún yín. Access Bank ni o Access Bank ọláre wájú bá kọ́lé ló wà lórúkọ orúkọ náà is 0031-79-52-19 Access Bank 0031-79-52-19 ẹ máa pe àwọn nọmba yìí nísìnyìí bàbá báwo bá ti ń ṣe máa pè kí máa sọ̀rọ̀ àṣẹ sí ayé rẹ nínú oṣù tuntun yìí ẹ pe àwọn nọmba yẹn fún ọ.
2: 091-58-99-4696 091-58-99-4696 or 081-3238-9415 081-3238-9415
0: ọ̀nà tí ó là fẹ́ ni kẹ́lẹ́ nílé yín ni kò là fún ọ
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ó dẹ̀ dára fún ọ
1: amen.

0: ẹni tó la ojú afọ́jú kì yóò alànà fún ẹbí ẹni lànà lágejù ṣé kò ní lànà fún ọ mo pàṣẹ gbogbo ìtọ́nà dímọ̀ yìí ọ̀nà ńlá láti òní lọ ọ̀nà ńlá láti òní lọ ọ̀nà ńlá ilẹ̀kùsí ìyanu kẹta ìwé ìrántí wọ́n sì báyọ̀ mihaikada ribalua a sì ṣí ìwé níwájú ọba a sì rántí mọ́dékáì ó ti ṣe ọba lóore ọba wípé kí la ṣe fún wọ́n ń ṣí ìwé lọ́wọ́ báyìí kan nìkan níbìkan gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́ ní ìmọ̀rú àmì tó máa ṣe ilẹ̀kùsí. Ọlọ́run mi ò ní gbà pé kán tilẹ̀kùn mọ́ kó dẹ̀ mọ́ lẹ́nu ọ̀rùn ìwé ìrántí ti ṣí kó gbogbo ẹni tó ń gbọ́ mi lórí ètò yìí ní ìmọ̀gbà tó ti ń gbọ́ mi bọ̀ ilé ọmọ tó ti wọ́n ti ṣí ìwé kan ọlọ́run sì rántí sára bí ó ti wí ó sì ṣe fún sára bí ó ti sọ sára sì lóyún lónìí ìwé ìrántí ó ṣí kan ó jìyà mọ́ ẹlẹ́kẹrin ìyanu ìrànlọ́wọ́ my god torí olúwa jehovah yóò ràn mí lọ́wọ́ torí náà mo gbé ojú mi sókè bí òkúta líle èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí rí alẹ́ ẹ̀kẹ́dẹ̀ bí jìnnà mára bí ẹ̀jẹ̀ bí a gbogbo ẹni tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ tó ríru ẹ̀rí ó yá gbà á ìrànlọ́wọ́ tòsí ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ olúwa wà á ràn mí lọ́wọ́ sọ̀rọ̀ sókè
1: olúwa wà á ràn mí lọ́wọ́
0: torí pé
1: ènìyàn mi ní
0: mo ní ọlọ́run tí mo ràn ní lọ́wọ́ àwọn ìwo ló fọ́n fìràn lọ́wọ́ wárí àwọn tẹ̀yìn bá rò pé àwọn tó bá rora wọn pé àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn tí wọ́n láti mọ̀ bàbá ràn lọ ó lè dá kankan nígbà tẹ̀yìn bá yọwọ́ ọlọ́run wa kọ́wọ́ sí i mèrè ṣèlè mi mọ níbi tí ìtìjú ti fẹ́ dìde ìrànlọ́wọ́ dìde ọlọ́run yóò ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn lọ́wọ́ ìyanu ẹ̀kẹ́rùn-ún ìyanu ìdìdí òjijì ìdìdí òjijì ọ̀rọ̀ rẹ àwọn dàbí pé ṣé bá a mọ̀ tẹ́lẹ̀ bó ló ṣe dókè torí òní rákòrò òní rìn òní sáré ṣe lágbè ẹ̀fọ́ a máa gbé ẹ̀fọ́ àwọn tó ti lọ níwájú ó fẹ́ lọ já wọn lẹ ó máa já wọn lẹ ẹyí tẹ wà ní facebook youtube ẹ ṣíà fídíò yẹrẹ kẹdùà mẹzàtò bẹẹlú àdáyà ẹ ṣíà ní ìgbà méjìlá ọ̀rọ̀ ń jáde àṣẹ̀ntẹ̀lẹ̀ mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́ ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé ẹ gbà á ìyanu ẹlẹ́kẹfà ìwòsàn ìwòsàn ẹnikẹ́ni àtàṣà nínú
1: yìí
0: mo dún wájú àrújá kẹ́bù àìsàn ara rẹ ọfà ara rẹ àfiṣe àránsí kó jáde.
2: orúkọ mi ni idris láti ìlú gbé airport road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
3: Bàbá àbẹ́ta rè.
2: bẹ́ẹ̀ni sà.
3: mo ti gbọ́ voice yẹn.
2: O ti ìgbà tí ọlọ́run sorí bẹ́ẹ̀ta fún mi ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́ wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán ipò ọmọ tán abílé wọn pé ìbejì ni nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kíníkankíní kan wá gbọ́n ọmọ yẹn wọ́n gbé wọn pàṣà pamọ́ sájà táwọn ọmọ yẹn dá fi kéékèèké tán fi kú wọ́n ní ìyá ẹ̀ wá ṣe pé látọ̀dún yẹn pé wọ́n ní bíbe. méjèèjì mọ́ lé wa but ìyàlẹ́nu ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo ọlọ́run wa ṣe ìbẹ̀ta fún mi ó wá ìyá gbogbo wọn lẹ́nu kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ̀ kọ́ ọmọ bọ̀ wálé mo ní mi kọ́ ọmọ wálé o pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́ ọmọ bọ̀ wá sàbújá pé orí ọlọ́run lálele wọ́n sá ń ṣèwádìí lórí ọmọ yẹn kódà ìfundò lánàá wọ́n sá ní ẹ kí n lọ sòlẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́ mo ní tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ ọlọ́run lórí ọmọ yìí lókù kò sọ́rọ̀ òòsà kankan kì í sòòsà ló ṣe lé ọlọ́run ọtọ́rítì n ló ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o.
3: àwọn èèyàn máa bíbẹ̀ta lórí òkè.
4: ọ̀rọ̀ yìí ti dé jìjì
5: ọlọ́run.

0: padà.
1: Ó dé o, akoko tú sí lẹ̀mí ti dé o.
0: Ó dé o, sàtà ni mo lọ mọ́ ọwọ́. Ó dé o, akoko tú sí lẹ̀mí ti dé o. Ó dé o, sàtà ni mo lọ mọ́ ọwọ́.
1: Ẹyin tẹ́ ń jọ́ in ní Facebook lọ́wọ́.
0: You can join us on Facebook.
1: Ẹ ṣí a fídíò yìí lónìí.
0: Share this video today.
1: Ẹ ṣe ní 31 times.
0: 31 times each.
1: Ọ̀rọ̀ ń jáde lọ́wọ́.
0: The word is presented right now.
1: Àṣẹ ń tẹ̀lé.
0: Authentic backing
1: talk. Nǹkan márùn-ún náà sọ fún mi.
0: 5 things I'm told.
1: Number 1.
0: Àkọ́kọ́ ń bẹ̀.
1: Repeated problem must come to an end.
0: Ogun tó lọ tó bọ̀, ogun tó
1: gbé. Ogun tó lọ tó bọ̀.
0: Repeated problem.
1: O ti jẹ́rìí lórí
0: ẹ̀. You have testified for it.
1: O ti dunnú lórí ẹ̀.
0: You have rejoiced over it.
1: O tún padà wá.
0: But you still came back again.
1: Mo pàṣẹ.
0: I decree.
1: Ẹ̀yin ogun tó lọ tó
0: bọ̀. Every current problem.
1: Lórúkọ Ọlọ́run
0: ìṣó yìí. Ìyá ló bá gbé
1: dá bísí. Wọ́n rán mi wá ní o.
0: I am sent.
1: Lina Anta.
0: Yes, I am sent.
1: Bẹ́dú Àdélé.
0: Ẹ̀mí mímọ́.
1: Ẹ̀rẹ̀gẹ̀dù.
0: Ẹ̀mí mímọ́.
1: Ọkọ̀dájí.
0: Yes, Lord.
1: Ẹ̀yin ọ̀fà.
0: All you arrows.
1: Tó lọ tó ń padà.
0: That keep recalling.
1: Àṣàṣì.
0: You are jealous.
1: Tó lọ tó ń bọ̀.
0: That keep recalling.
2: Àdèdè Àdèdè. Àdèdè Àdèdè. Àdèdè Àdèdè. Àdèdè Àdèdè. Problem in our domain.
1: Lórúkọ
0: Jésù,
1: ẹ máa gbiná, ẹ̀yin àti ṣe ayé, àwọn èèyàn gbúdọ̀ ní permanent solution,
0: ọ̀rọ̀
1: àdúgbò àdàdà, ẹlẹ́yẹ, wọ́n àgbọ́dọ̀ máa tínú ogun dẹnu, wọ́n àgbọ́dọ̀ máa tínú wàhálà dẹnu
0: wàhálà,
1: wákàtí àdúrà láwà,
0: jẹ́
1: lórúkọ Jésù, olúwa dé ogun wọn
0: dúró,
1: ẹ dàdúrọ̀, dàdúrọ̀, ogun, dàdúrọ̀, dàdúrọ̀, dàdúrọ̀, olúwa dàdúrọ̀. Olùkọ́ jẹ́ olùwà dàdú dàwù dúró dàwù dúró olùkọ́ jẹ́ lórí ọmọ lórí àyà olùwà dàdú lórí ìmọ̀lẹ̀ dàdú olùkọ́ jẹ́ lóyà dàdú. Yálẹ̀ máa
0: wọ̀. Thank you, Father.
1: Wọ́n ti ní ẹkún ló ń sun lójoojúmọ́.
0: They say you are weeping every day.
1: Ọ̀nà kejì tán rán mi sí nìyẹn.
0: That is second place I'm sent.
1: Mo tún pa ẹ lẹ́kún.
0: That thing making you cry.
1: Ó gbúdọ̀ pa ẹ lẹ́rìn.
0: Must give you laughter.
1: Sarah sá sọ pé.
0: Sarah sẹ́.
1: Olúwa pa mí lẹ́rìn.
0: God has caused me to laugh.
1: Yẹ̀ni ha.
0: Bẹ́ẹ̀ni.
1: Ribadua.
0: He has caused me to laugh.
1: Genesis 21. Ní 1 to 10 yẹn.
0: From 1 to 10.
1: Sarah sá wí
0: pé. Sarah sẹ́.
1: Olúwa pa mí
0: lẹ́rìn.
1: Fẹ́kún rìn lọ.
0: That man that goes around.
1: Yóò fi ayọ̀ padà wá.
0: He will be with joy. Psalm 30.
1: Ó ní ẹkún lè pẹ́ dalẹ̀.
0: He said weeping the 30 night.
1: Ayọ̀ ń bọ̀
0: láà. Joy come.
1: Ẹyin tẹ́ ẹ sun ẹkún.
0: Who that are weeping present.
1: Ẹyin tẹ́ ẹ rọ́nà lọ.
0: Who that have no way out.
1: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ gbé ayé.
0: Who that been to allow to enjoy
1: life. Lónìí.
0: Today.
1: Ẹ sun ẹkún.
0: You will win so much.
1: Má jẹ̀mú tó ń rìn ní ẹkún rẹ.
0: Why don't you need your weeping?
1: Ó bàjẹ́ bẹ́ẹ̀.
0: Oh Lord, stop my weeping. Stop my weeping.
1: Olúwa fa ìwé ẹkún ya lórí
0: ọ̀rọ̀. Lọ́ọ̀tì ẹ̀mẹ̀ book of weeping.
1: Ìwé ẹkún tí a yẹ kọ́.
0: That book of weeping written in my name.
1: Fẹ́ kí n máa fi ojoojúmọ́ sun ẹkún.
0: That I should be weeping every day.
1: Ẹ fa ìwé ẹkún ya.
0: Tí ẹyin tó.
1: Ẹjọ ẹ gbàdúrà
0: yìí. Please pray that prayer.
1: Ẹyin ọkùnrin ẹ
0: gbọ́. Men pray it very well.
1: Màmá lẹ́lẹ̀.
0: Oh, pray.
1: Ẹ fa ìwé ẹkún ya o.
0: Tí ẹ da book of weeping.
1: Mo fẹ́ padà rẹ
0: ni o. I want to laugh again.
1: Oyo yo yo
0: yo yo.
1: Olúwa fire.